0: Lagos. This is
1: Jordan.
2: This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.
4: Lọ́dún Sátọ̀dé òní rogun ta ni kí n tún pè lórí àwọn ọmọ yìí o. Ọdẹ ọba mi àpáta pí ìrí o. Ọba mi arọ́dọ́dọ́dọ́dọ́dọ́dọ́dọ́dọ́ nínú òye o. Ojúlówó ẹgbẹ́, ojúlówó òye, ojúlówó ìmọ̀. Gbogbo ilé ẹ̀kọ́ fájú ẹ pariwo go. A sọ fún kẹyẹ mẹnu ẹ baba lábìyàmọ ti dé. Omi àmujù inú ní fi rùn ni lórúkọ Jésù ní ṣàṣejù níwájú olóore. Àárín mi sí àwọn ọmọ lẹ́ni. Gbogbo ìgbìyànjú bàbá àti ìyá rẹ lórí rẹ yóò gbọdọ̀ gbé. Nítorí owó àbí òkìkí tó ní kò kọ̀yìn sí ìyá rẹ àti bàbá rẹ. Ọ̀rọ̀ yìí nítumọ̀ rabata fún ìyá àti bàbá rẹ kó lè rẹsẹ̀ rìn láyé. Nítorí àṣẹ́lẹ̀ làbọ̀ wá bá. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìyá àti bàbá lágbàáyé. Ẹ tọ́jú òbí yín o. Lórúkọ Jésù máa tọ́jú ẹ̀yin náà o. Ẹlẹ́jẹ̀ ṣe fọwọ́wọ́sẹ́ yìí dádì mọ́mí ògo yín máa la àgbáyé já. Ẹlẹ́jẹ̀ gba ìṣẹ́pọ̀ agbára méjì lórúkọ Jésù ó yẹ agbára ọ̀túnú léyìí o. Ní àárí ànúgbà ó yá ìwọ náà máa ra ànúgbà. Jacob rí ọmọ ọmọ rẹ̀ Ephraim àti Manasseh wá rí ọmọ ọmọ rẹ̀ nílé alàyè. Ẹsẹ̀ rí di ayaba ọmọ rẹ̀ máa di olú ọmọ. David jẹ́rìí nínú Jésù wá tara ọmọ yangàn. Ogún ọ̀run gbé oníjà lórí ọmọ rẹ̀ o. A ò ní dáwọ́ rere dúró nínú ilé yìí. Agogo kì í ṣàfọ̀ ò ní ṣàfọ̀ lórí ọmọ. Samuel gbógun ẹbí ga ọmọ rẹ̀ máa gbógun ẹbí ga o. Joseph múnú bàbá rẹ̀ dùn lọ́jọ́ ọgbọ́ ọmọ rẹ̀ máa múnú rẹ̀ dùn lọ́jọ́ alẹ́ o. Abraham àti Sarah wọ́n rẹ́rìn lọ́jọ́ ọgbọ́ wà á rẹ́rìn dọ́jọ́ alẹ́ rẹ̀. Isaac dunú dẹ́lẹ̀ lórí ọmọ wà á jíjọ́ ayọ̀ lórí àwọn ọmọ rẹ̀ o. Ebede ó dẹ́bùn dọlọ́wọ́ dọlọ́rọ̀ lórúkọ Jésù ò ní jagbe kẹ́yìn ọjọ́ ayé rẹ o. Anna kò mí sí ire ò ní mí sí ire tọmọtọmọ. Ìran àwọn Abraham kì í ṣàgbé jẹun ò ní ṣàgbé jẹun tọmọtọmọ. Deborah rí èsì àdúrà wà á rí èsì àdúrà rẹ tọmọtọmọ o. Rákẹ́lì bí olú ọmọ ọmọ rẹ̀ máa di olú àgbáyé. Grandpa lọ súre fún Ephraim èmi náà dúró bí grandpa fún ọ lẹ́ni ẹgbẹ́ oríwá ẹ lọ ṣe rere. Ìgbà ń yí ìgbà ń lọ ìgbà tuntun máa yí kẹ́hìndínlẹ́ yí o. Ayé òní fi ọfà ẹ̀sán bá wí o. Wọ́n ní yọwọ́ rẹ nínú àwọn oúnjẹ ọmọ rẹ o. Àtúwọ̀ sílẹ̀ lábẹ́ pẹ́pẹ́ fi yàgbá yé. Joshua chapter 2:22 ìlépa ẹni bí lórí ìwà àtọmọ rẹ olúwa bàjẹ́. Àgádọ́gọ́rọ́ tá a fi ti wá àtọmọ rẹ olúwa kọ́ fọ́ o. Ó yá lórí iṣẹ́ gidi. Yóò pàdé àfúni lóúnjẹ máa wọ̀bẹ̀. Olùrànlọ́wọ́ máa sẹ́ni owó sí àkáǹtì rẹ o. Ògo rẹ máa tọ̀ ó máa bí àwọn ọ̀tá nínú. Ó ní apá bí rẹ́rẹ́ bí dànù lórí ìdílé yìí o. Lágọ́nì tó ń yọ ayé yín lẹ́nu ó yá kó ṣubú níwájú àpótí ẹ̀rí. Ó ní jọjọ ọmọ nídùú bí lẹ́sàn. Iṣu là á gbìn ayé òní gbin ọmọ rẹ o. Títí Jésù yóò fi dé òní sọmọnu o. Lórí ọmọ rẹ èyẹ ayé máa gborí ìròsẹ́rù rẹ o. Wà á láyọ̀ lórí ọmọ rẹ èyí àtàbá o. Bó ṣe mú kàrà ẹkọ ọmọ ọmọ máa kọ́ lẹ́kọ̀ọ́ o. Iyán rẹ máa lọ́ṣẹ́ lulẹ̀ ọmọ rẹ o. Igi àràbà òdílé rẹ máa wọ́ o. Agbógbóná yìí sá ọmọ máa dọ̀rẹ́ rẹ dalẹ̀. Ọmọ ò ní rí ọsá o. Ayé ò ní pọ̀ṣọ lára ọmọ rẹ o. Olúwa ti bẹ tí ẹ̀mí rẹ bẹ ìrànlọ́wọ́ kọ́ yí kàn o. Ojú rere ó yá ìwé àtọmọ rẹ ẹgbàá lẹ́ni o. Wà á ṣe tẹ̀lé tọmọtọmọ o. Ọlọ́run kọ àwọn rẹ ní ilà ó yá lọ di apàṣẹ o. Pẹpẹ ẹgbọ́ ìmọ̀ ó yẹ wọ́lulẹ̀. Pẹpẹ ẹ̀sán ó yẹ wọ́lulẹ̀. Pẹpẹ ìdíwọ́ ó yẹ wọ́lulẹ̀. Pẹpẹ ìfòró àti ìdààmú ó yá iná jọ. O ní ṣe rí fi tọmọtọmọ o. Igi iléyìn ọgbà gbogbo wọn ò ní wọ́ lójijì. Olúwa ti bẹ tí ẹ̀mí rẹ ẹ máa jẹun ayọ̀. Ẹ ní àkójọ. Ogun ẹbí ò ní borí rẹ o. Ìpè bàbá àti ìyá ò ní jà àwọn ọmọ yìí o. Ẹ ò ní rógun amúnisìn inú ilé yìí o. Ọmọ yìí ti ń bẹ ní ìdálẹ̀ ó yá èsì ayọ̀ lẹ́ máa gbọ́ lórí rẹ̀. O ní gba lẹ́tà fọ́, o ní gba fóònù ọ̀fọ́ o. Àwọn ọmọ yẹn máa kó èrè oko délé o. Ìjíbitọ́ ti gbẹ́mí ní àgbáyé ọ̀rọ̀ rẹ̀ dayọ̀. Ọmọ rẹ ò ní fagara wa àkóbá o. Àpọ̀ lẹ́tà ń fọ yìí máa rọra lórúkọ Jésù ò ní kọjá àyè rẹ o. Ẹ̀gbọ́n ò ní gún ọlọ́sẹ̀ o. Ọ̀rọ̀ rẹ ò ní di ẹsẹ̀ ká yí ẹsẹ̀ kan ọ̀run o. Iná ọ̀la rẹ ò ní yọ̀rọ̀ lójijì. Ọmọ rẹ ò ní kò ṣẹlẹ̀. Rẹ́dẹ̀rẹ̀dẹ̀ ò ní kẹ́yìn eré òṣùpá ọmọ rẹ. Nọ́mbà ọmọ rẹ ò ní jáde ní gbàgede sàtánì. Ọmọ rẹ ò ní di wọ́kọ̀wọ́kọ̀. Ọmọ rẹ ò ní di wẹ́gẹ̀wẹ́gẹ̀. Aláàánú ṣàánú wọ àtọmọ rẹ. Ayé ò ní tàbẹ́lẹ̀ bí torí ọmọ rẹ. Lónìí olúwa máa wọ ojútùú sí ọ̀rọ̀ ìwọ àtọmọ rẹ. Àtẹ̀wọ́tíwọ̀ náà pa fún ènìyàn ó ti tó ayé máa pàtẹ́wọ́ fọmọ rẹ báyìí. Sàmí ẹlẹ́yìí kí ilé kẹjìlá ọgbọ́n wọn ní ṣe sí ọ̀sọ́mọ rẹ.

0: ọmọkọmọ o. Ayọ̀ ni gbẹ́bọ̀ pasáyé torí ọmọ rẹ̀. Màmá ó ti dòmìnira. Lọ́tẹ̀rí lọ lọ máa ṣe yìn. Lọ́tẹ̀rí lọ lọ máa gbádùn ọmọ. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ amára yẹ gẹ́gẹ́ ó yẹ wọlé rẹ̀. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ amúnigbàgbé ẹ̀yà àtijọ́ ó yẹ wọ gbàlẹ̀ ni o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí ẹrẹ́ bí àwàdà ó yá ẹ̀gán máa dògo mọ́ yín lọ́wọ́ nulẹ̀ o. Lọ́dẹ̀ ó sì máa kọrin ayọ̀. Gbogbo èyí tẹ́ ẹ ṣiṣẹ́ fún Ọlọ́run ní àgbáyé sì máa fò fáyọ. Lọ́tẹ̀rí lọ ogún ọmọ rẹ̀ máa bú jáde. Jésù Olúwa, ẹ̀rí wù mí gbẹ̀ngí ní àgbẹ̀ sókè.
1: Torí ó ní ọmọ mi kan, ó ti tóbi 6 years tí mo ti ń wa. Ó ti ń lọ bí ọdún mẹ́fà báyìí.
2: Ọdún mẹ́wàá
1: ti ń wa. Ọmọ 27 years.
2: Ọmọ 27 years.
1: So mo ti rìn káàkiri, mo ti wa káàkiri. Òun gan ló mú mi join pé yìí. So bó ṣe di ìjọ Thursday, prayer tonica kọ ọ̀rọ̀ ẹ̀ ṣáà mo kọ síbẹ̀. Mo sọ fún mọ́mí gan, mọ́mí ṣe prayer le fún mi. Ìgbà tó máa di last week Thursday, àtẹ̀ ti wọlé sùn. Mo kàn ń gbọ́ kokokokoko. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé yìí. Nípa Ọlọ́run bá mi darí ẹ̀ wálé láyọ̀ àtàlàáfíà. After 6 years.
3: Lẹ́yìn ọdún mélòó?
1: Ọdún mẹ́fà.
2: Olúwa ò ṣe.
1: Ó tẹ̀lé mi wá, mo mú dání.
3: Ó wà mí.
1: Bẹ́ẹ̀ni sà.
3: Ó tẹ̀lé yín wá.
1: Bẹ́ẹ̀ni sà.
3: Lẹ́yìn ọdún kẹfà.
2: Kábíyèsí.
3: Ẹ fojú kan ọmọ yín.
1: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹni tí ò rí ọmọ ìfọjọ́ mẹ́ta ṣàwọn pé ara ẹ̀ máa gbóná.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹni tí ò wá rọ́mọ ìfọdún mẹ́fà kí lára ẹ̀ máa ṣe. Mo gbàdúrà fún gbogbo ẹni tó lórọ̀ fẹ́ àti gbọ́ mi. Gbogbo ìgbà tó lò láyé lórúkọ Jésù ọmọ rẹ̀ ò ní sọnù. Ọmọ rẹ̀ ò ní dẹni tẹ́ ń wá kiri o. Sọ fẹ́nìkan pé a ti rí ọmọ wa o.
0: Ìsinsọ́dẹ̀ lápè ní ìsìn àjọyọ̀ ńlá. A tún pè ní ìsinmi ò ní mọ́bojì ọmọ. Tí gbogbo ènìyàn bá ti ń bọ aṣọ wẹ́ẹ̀tì la máa wọ̀ wá. Inú mi á dẹ̀dùn sí tí àwọn obìnrin bá fi gèlè búlù sí. Àní àjọyọ̀ ńlá la fẹ́ ṣe lọ́jọ́ Sunday. Ó yàtọ̀ sí àwọn eléyìí tá a ti ń ṣe bọ̀. Nà bóyá ìwọ ló ń wá ọkọ àbó ọlọ́mọ tó ń wá ọkọ. Má mi sìpàdé ọjọ́ Sunday. Ìrọ̀rùn ní gbogbo kan lọ́dọ̀ Jésù. Náà sí ọjọ́ Sunday gbogbo olóyún ni Jésù fẹ́ rí. Nítorí àjọyọ̀ lórí ọmọ yẹn àjọ máa ṣe láìpẹ́ yìí. Gbogbo ẹ̀yin tílẹ̀ mẹ̀rẹ́ẹ̀dì yẹn ti sún. A máa tó ṣàjọyọ̀ wípé o ti ṣí ilé yẹn. Náà yìí tó fẹ́ dàbí rẹ̀ ni wípé gbogbo wọn máa mú torchlight bọ̀. Àdúrà bẹ̀ ni wípé a ò ní tanná wo bójì ọmọ. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà Logun State. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Ó pẹ́ tí mo ti mọ̀ wípé òkè báyìí lọ wà fún ni ń gbé. Bíbélì wípé alábùkún ni fún àwọn tí ń bùkún ni. Kò sí ọrẹ tó dá lórí ọmọ lórí ara rẹ tó gbé. Òun ló máa jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lé ní. Kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́. Kódà kò jẹ́ 10 naira ni. Ìwọ gbìyànjú kó o ṣe. A torí ìkànṣe kan lọ Ọlọ́run o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe owó òní tán lọ́wọ́ yín o. Màmá bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣe inú owó lẹ́ ti máa mówó o. Gbogbo ọ̀nà ló já sí St. Michael Stadium ní August 2. Gbogbo àwọn tó bá jẹ́ olùfẹ́ ètò yìí lóòótọ́ lóòótọ́. Gbogbo wọn ló lè jẹ́rìísí wípé mo ti tẹnu mọ́ August 2 yìí tó. Tá a bá ní ka wò ó bí ọjọ́ mẹ́wàá pẹ́rẹ́ lọ́kù. Tí gbogbo wọn máa kóra wa wọnú májẹ̀mú ọ̀pọ̀. Tí gbogbo wọn máa kóra wa wọnú májẹ̀mú ayo. Màmá látìgbà tó ti gba Jésù mo ti mọ̀ wípé ebi ti kúrò nínú ọ̀rọ̀ rẹ. Látìgbà tó ti fayé rẹ fún Jésù mo ti mọ̀ wípé wàá máa fún ni pọ̀ ní tọrọ. Nà oúnjẹ tán ní kí n pín fún àwọn ọmọ Ọlọ́run nù sọjí yẹn. Wọ́n ní ká fi ṣèdìdí wípé mi ò ní rí jẹ ibi. Tó bá ti ń wọnú ilé rẹ, àìní dópin, májẹ̀mú ebi dópin, májẹ̀mú kòsíkòsí dópin, títọrọ dópin, títìrógọ́ dópin, káfí gbèsè rọ́gbèsè nílé olóúnjẹ ó dópin. Òróró májẹ̀mú ojú ìbí ẹyọ kọ̀ọ̀kan náà nìkan fún abiyamọ kọ̀ọ̀kan. Ìlúkìlù ṣáà máa bọ̀ ní Ṣẹ́gun Ọ̀tà. Tó bá ti dé Under Bridge Ṣẹ́gun àbí Toll Gate. Kàn sọ fún ọlọ́kadà wípé ọ̀nà sí St. Michael Stadium ní Ọ̀tà. Ọlọ́run bàbá alábìyamọ o.
4: Ààyè ló wà.
5: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ jẹmọ.
6: From Lagos, this is
7: Jordan.
8: 5.5 FM. This is Jordan 105.5.
9: Station with a voice for entrepreneurs.
10: All we

0: káàárọ̀ èmi náà lẹ́ẹ̀rí èmi ọmọ ọjọ́ yìí ni o tí mo tó ń wá sí ìjọ conference line mission òun ni mo lẹ́ẹ̀rí o bàbá mi mo lẹ́ẹ̀rí o wọn fa lélẹ́ ogun jáde lára mi o tẹ́ẹ̀rù pé ní ká máa gbàdúrà sí ọ̀nà agbàdúrà sóbi láti bí ìjẹta ipò ogun fa lélẹ́ ogun kébé lára mi látìgbà tí mo ti wà ní ìlú libya ó ti mọ ọdún méjì báyìí mi ò ṣe nǹkan oṣù mi rí nǹkan oṣù mi rí píríọ̀dù mi rárá. Tẹ́rí bí mo ṣe mo títí omi tànà tẹ́ ní ká mo báyìí ká fi yòókù padà sínú ìwẹ́ wa tàbí ká fi para wa tábá ti wẹ̀. Mo sábà yòókù sí inú omi ìwẹ́ mo ti wẹ̀ mi ìwà fi para mo wá dá yòókù sínú omi ìwẹ́ mi náà alẹ́ àná kí n fi wẹ̀. Mo júmọ̀ yìí mo rí nǹkan oṣù mi bàbá mi mi náà lẹ́ẹ̀rí o ẹ bá ẹgbẹ́ rí mo ti ń sọ ẹ̀rí mo ti ń sọ ẹ̀rí ẹgbẹ́ rí mi ni o ẹ bá ẹgbẹ́ rí mi o. Ọfà jáde lára mi mo dúpẹ́ o mo yin ọlọ́run ga o mo gbé ọlọ́run ga lórí ayé mi bàbá mi ẹ ṣe àdúrà mi ń gbà lórí mi mo ń dúpẹ́ ní gbogbo ọ̀nà lórí àwọn ọmọ mi lórí tèmi gan mi ń dúró òkèèrè ìbànújẹ́ mo ò dúró òkèèrè ìbànújẹ́ lórí mi arúgbó ọjọ́ ṣe bàbá mi ẹ pẹ̀ fún ẹ̀yìn àti mámà mo máa ń gbádùn bí wọ́n bá sì mo ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ gidi ni mo máa ń kọ́ wa mo máa ń gbádùn wọn èṣù bí èèyàn bí èṣù kò ní dáàrin yín rú ìjọ conference line mission yóò máa gbòòrò sí yóò di ní ńlá lágbára ọlọ́run bàbá mi ẹ ṣe mo dúpẹ́ mo lẹ́ẹ̀yọ inú mi dùn o orúkọ mi ni Kudrat Akinwale.
1: pẹpẹ yọ pọnmọ ní àárọ ọla olúwa ní kí n fún yín ní oníkọ mínú méjì méjì ètò wa dáa jù tó ṣe pápá ń bari sáà mi ní tán yín ẹyin àyànfẹ ó ní kí n gbìyànjú kí n sọ fún yín pé ẹ̀jẹ̀ app lé oníkọ mínú ọ̀kan jẹ́ app yẹn ẹyọ kan ó ní gbogbo tí ò lè so yọ bẹ̀rẹ̀ sí sèso ohun ọlọ́run leléyìí ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé wòlíì ọlọ́run kan nínú yìí mi ní tán jẹ́ olùfẹ́ ìsìn tá a ṣe ní ọ̀la yọ yàtọ̀ gédégédé ní wema àti ní gbogbo sona church mo mi ìbẹ̀ bá lè try gbogbo ẹ̀yin ọ̀dọ́ láti ọmọ ọdún 13 títí wọ 30 sáfíìsì tí yín yóò bẹ̀rẹ̀ ní aago méje lágbára ọlọ́run àwọn màmá màmá àti bàbá bàbá láti 31 lọ sókè ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ lórúkọ Jésù ti Nasareti láti aago mẹ́sàn-án lọ sókè láti wo ròdù ni ẹ ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì ń bi gáràjì.
2: ẹ káàárọ̀ bàbá mi o ẹ káàárọ̀ sáà ẹ kò ṣeré wa sáà ní wàá sọ agbára dọ̀tún èmi ọmọ ìjọ lórí afẹ́fẹ́ mi ọlọ́run ṣe mí lọ ìbọ̀ mi bọ̀ mọ́ra mo bọ̀ mọ́ra àwọn kọ́nà kó dáríjì mi kó dáríjì mi. Orí mo ti pàdé pé mi mo lọ síde pẹpẹ tí mo lọ bẹ̀rẹ̀ tí mo fẹ́ ní last year November ni mo lọ bẹ̀rẹ̀ ọlọ́run pé kò fún mi ní ìwé ìlú àti oyún pé tí mo gbé lọ bàyí tẹ̀jáde kò fún mi wíkì mi ní fún mi dúró sílùú mo sì ìyàlẹ́nu mi náà ṣe ní ìgbé mi fún mi ní December 3 December yìí mo lọ lọ́run ṣe oyún bọ̀ mo jẹ́rìí fún mi ìgbé mi bọ̀ mi jẹ́rìí fún oyún kí ọlọ́run kò dáríjì mi kó má fi dín mi fún mi mo wá bò mọ́lẹ̀ àkọ́lọ́kọ́ dáríjì yìí ọkọ́lọ́kọ́ dáríjì yìí kó má fi dínà ẹ̀rọ tó kù dáàdì ẹ ṣe gan ni o ẹ ṣe fún àdúrà yín lórí mi ẹ ṣe fún gbogbo ọgbà ìpín lórí mi mo dúpẹ́ gan ni iṣẹ́ ìrìnṣẹ́ yín ò ní bàjẹ́ iṣẹ́ ìrìnṣẹ́ yín ò ní dókun lágbára náà ẹ bá mi kí wọ́n mú un. Ẹ bá mi kí àwọn obìnrin mi bá mi kí everybody all the church of God. I love you so much, sir. I love you so much, mom. Thank you, sir.

0: E caro baba mio, mi orko mi ni Alice Oshadari. Imi omo ijo yin lori afefe mi o. Mo ni eri o, mo mo eri mi wa baba mi. Ni 2024, imi ati oko mi gbe igbese lati travel lo si ilu Oyinbo. So a bẹ̀rẹ̀ sí ni wá sí programu yin ni wema. À ń ṣe prayer, à ń wá, à ń sọ, mo sọ ìdámẹ́wàá mi, mo sọ rẹ̀ má jẹ̀mú mi, mo ṣe à ń gbàdúrà pé kọ́lọ́ ó jọ pé 2024 yẹn o, a gbọ́dọ̀ tọ́wọ̀ èmi àtọ́kọ àtàwọn ọmọ mi. Ọlọ́run dẹ̀ gbàdúrà wa, Ọlọ́run ṣe fún wa, Ọlọ́run gbàdúrà wa o, Ọlọ́run òjijì ó ṣe fún wa, Ọlọ́run ṣe. Adúpẹ́lẹ́wọ̀ Ọlọ́run, adúpẹ́lẹ́wọ̀ Ọlọ́run yìí tẹ́ sí pé kò dojú sí wa, ó gbàdúrà wa. Ẹ̀rí mi ni wọ́n wá o, Ọlọ́run dẹ̀ ṣe ó fún wa ní fíṣà wa àti ìbí àtọ́kọ àtàwọn ọmọ àti relocate lọ sí Europe. Ọlọ́run gbàdúrà wa. Bàbá mi, mo dúpẹ́ gan-an lọ́wọ́ Ọlọ́run yìí tẹ́ sí o pé kò dojú sí wa. Àwọn nǹkan tí ò tẹ ṣẹlẹ̀ rí ní ìran mi, kò torí mi bẹ̀rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì o, mo dúpẹ́ gan-an ni o. Ṣé o bàbá mi, àdúrà yẹn túbọ̀ máa gbà lórí wa o, ojú ò ní tì í o. Ìjọba àwọn tí gbogbo wọn ń lépa, Ọlọ́run á mú wa débẹ̀ o. Ẹ ṣe gan ni.
1: Pẹ́pẹ́ yọ pọnmọ ní àárọ̀ ọ̀la, Olúwa ní kí n fún yín ní oníkọ mínímù méjì méjì, ètò wa dáa jù tó ṣe pápá ń bari sáà. Mi ní tán yẹn yẹn àyànfẹ́, ó ní kí n gbìyànjú kí n sọ fún yín pé ẹ̀jẹ̀ app lé olè communion ọkàn jẹ́ app yẹn ẹyọ kan. Ó ní gbogbo tí ò lè so yọ bẹ̀rẹ̀ sí sèso ohun ọlọ́run leléyìí. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé wòlíì ọlọ́run kan nínú yìí? Mi ní tán jẹ́ olùfẹ́. Ìsìn tá a ṣe ní ọ̀la yọ yàtọ̀ gedegede ní wema àti ní gbogbo sona church. Mọ́ mi ìbẹ̀bá lè try gbogbo ẹ̀yin ọ̀dọ́ láti ọmọ ọdún 13 títí wọ 30 sáfíìsì tí yín yóò bẹ̀rẹ̀ ní aago méje. Lágbára Ọlọ́run, àwọn màmá màmá àti bàbá bàbá láti 31 lọ sókè, ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ lórúkọ Jésù ti Nasareti láti aago mẹ́sàn-án lọ sókè. Láti wo ròdù ni ẹ ti wọ mọ́tò gbági, ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema, ẹ bèrè tọ́ọ̀tì Ọlọ́run òjijì níbi gáràjì.
2: Ẹ káàárọ̀ bàbá mi o, ẹ káàárọ̀ tèmi ọmọ yín látòrí afẹ́fẹ́ ni o, tí mò ń sọ̀rọ̀ láti ìlú Àkúrẹ́. Bàbá mi mo ti ẹ káàárọ̀ ẹkúṣẹ́ Olúwa Ọlọ́run àsọgbà yín di ọ̀tún. Bàbá mi mo ti sẹ́ndì tẹsítírónì mi ìgbé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìpè yín o nínú ayé mi àti èmi àtọkọ àtàwọn ọmọ mi o. Mo dúpẹ́ pé ẹ sọ̀rọ̀ sínú ayé wa, Ọlọ́run ti fi àṣẹ sí àti ìkàwọn náà tí kò lọ sílé wa tuntun o. Àìbí náà ti ní pẹpẹ tuntun ní ilé mi o. Bàbá mi ẹ ṣe o, Ọlọ́run ràn yín lọ́wọ́ o. Ọlọ́run sọ yín di arúgbó wòlíì. Bàbá mi ẹ̀jẹ̀ tó lọ́lọ́, bàbá mi gbé tẹsítímọ́nì mi o. Mo fẹ́ kẹ wá sí ìlú Àkúrẹ́, kẹ wá ní ṣọ́ọ̀tì sí ìlú Àkúrẹ́. Mo bí gan tẹ̀ ti sọ pé tẹ́ bá ti lè ní ṣọ́ọ̀tì sí ìlú Àkúrẹ́, màá gbà lára àwọn ẹgbẹ́ akọyín kan ní ìlú Àkúrẹ́. Bàbá mi ẹ̀jẹ̀ tẹ bá mi gbé tẹsítímọ́nì mi o. Ọlọ́run ràn yín lọ́wọ́, Ọlọ́run sọ di arúgbó wòlíì. Ilé ológun tẹ̀ ń kó wa lọ ní pàdánù rẹ̀ o. Ẹ bá mi kí má máa o, ó dàbọ̀ sà.
1: Gbogbo òlù tẹ́ ẹ bá wà tora ṣe nǹkan kan tó yàtọ̀. Àdúà kan lọ́lọ́run ni pè lónìí 25. Ẹ yọ àdúà kan péré, òun náà ni màá pè kí n tó jáde. Ẹ̀yin ọmọ Ọlọ́run, pẹpẹ yọ pọnmọ ní àárọ̀ ọ̀la. Ẹnìkan ní ṣe wema àti ní gbogbo sona church. Láti ìwòròdì ẹ wọ mọ́tò gbági, ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema. Ẹ bèrè tọ́ọ̀tì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn.
0: Ó káàárọ̀ bàbá mi. Ẹ ní ṣiṣẹ́ ìránṣẹ́ ìṣe o. Bàbá mi ẹ̀ bá ń gbé pè mí láti jẹ Yéṣù níbẹ̀. Ọmọ ìlọrin ní mí tí mo kéwu tí mo mọ̀ túmọ̀ rẹ̀. Àmọ́ bàbá mi máa ń gbọ́ prógráàmù yín. Ìgbà kan ọkọ mi ní kọ́kọ́ máa ń gbé mi dé mọ́ ní gbogbo dàpọ̀ jẹ́ àsùn kí ní kọ̀wọ́ Mùsùlùmí tó sì ti. Nígbà tó wáyé bí mi náà sì ń gbé bàbá mi nǹkan yí padà. Ìgbà tó yá tí rédíò mi báyìí jẹ́ tí ì gbọ́ ọmọ. Ó tún wá dàbí pé kankan sọnù lára mi. Mi ìwé ni mo ń sọ fún mi tó máa ń lọ́wọ́ èèyàn tí wá níbi tí a ti ń tajà. Bíyà ẹ máa ń gbọ́ tó yìí, ẹ máa sì kí ní kọ̀wọ́ kọ́ lo owó wo ní ilé wo ló ti kọ́ tó bá tún ń gbọ́ owó torí ìyanu jù yìí. Bí mo tún ṣe ń gbọ́ mo ti ra rédíò mi nù, bí mo ṣe ń gbọ́ ọ̀nà. Ó wá dìgbà tí ní nǹkan bí oṣù tó lọ sáré sáà ní ká gbà bẹ́ẹ̀ tó bá nígbàgbọ́ tó sì lè gbọ́ pé òun ó ra àánú gbà lónìí yìí.
3: ni mi na sa fi jo olohun ni emi na o se o kin ti ebo lati je yi emi e se nkan kan mi ni mo se di o tori mi o ni gbagbo na mi emi na gbo o ni re emi na o se o mo ni tu emi mo pe ti ele n to de bi mi lowo amọ n te mi fe bi so ni pe mo ni omo kan sa bu lati jo yi ngbo re baba mi to ba se fun mi ni o bu e si se je mo ni emi o mo n ti o fun mi lowo to ni mi re yan fun mi lowo pelu ori ofi olohun baba mi ni mo se ri kọlu ọmọ mi ni jọna gangan mo tun wa yin ri lasan o bo se ni elu mẹni elo account ni tori o ti ni ke send the account si ohun ni jọ to lo ile oga to gbe lo lo ti so si pe gbangbo elo account ni phone ohun re o number to gangan ni yi elo account ni mo ba o ba 120,000 se ri ke se ko lodun mo ni to pe ohun wa da bi miracle ni wa je gba tó ní náà ni mo sì bá tí mo ní tò mo fi dánṣẹ́ wọn ọlọ́run wò ní o lára orí ọjọ́ kúnlẹ̀ pàfẹ́ ní fi dánṣẹ́ wọn ọlọ́run wò ní o ní jẹ́ pẹ̀ ń san owó yìí a nígbà mo rí báyìí mo tún sáré sẹ́ǹdì ìdá mẹ́wàá mi padà ni ìdúpẹ́ o ìfẹ́yẹ pé mi o kódà má lóògùn ni oògùn yín jẹ́ mi torí èmi yìí gan mo ti sọ mo ní oògùn wa kọ yìí ó sì sáré sọ pé inú kan báà náà ni mo ń jẹ àmọ́ mo wá ní nínú ìgbàgbọ́ báyìí ni pé kì í sí ìwò ọlọ́run ọmọ ràn yín lọ́wọ́ o ẹ̀dákò wù mí kẹ́ ẹ gbọ́ pé tí ẹgbẹ́ pè tèmi náà kẹ bá mi gbọ́ o bí mo ti ń sẹ́ndì sẹ́ndì sẹ́ndì láti jẹ́ ọ.

0: ibi ta ti n bẹrẹ lẹni ni aya gabi asa bẹẹni pe loju kanna ẹsẹ ọmọkùnrin yẹn mọkun o dẹbẹ si rin o n sare o wọnu tẹmpi ọwọ iyanu lo n bẹ lara mi lọwọ
1: yi
0: lónìí kì í sọla ko wara ti
1: a.
0: Eke, àwọn alágbára wo ló ń dí ìyanu mi lọ́wọ́?
1: Any strong man blocking my miracle.
0: Ẹ jáde láyé.
1: Die!
0: Balógun Pasia.
1: Dabrito Pasia.
0: Ó fẹ́ sọ Daniel Dalai mọ̀ sí.
1: Wanted to make Daniel incompetent.
0: Daniel ti gbàdúrà.
1: Daniel has prophesied.
0: Ó ń retí ẹ̀rí.
1: Expecting testimony.
0: Ìwọ́ dẹ̀ lọ di ẹ̀rí
1: ẹ̀rí. Don't block it.
0: Ẹ̀dẹ̀ lọ di ìyanu ọmọ ọlọ́mọ.
1: Ó
0: di di wòlíì.
1: The whole prophet.
0: Wọ́n sì di ìyanu ẹ̀mú. Àìmọye ẹni tí ń gbọ́ mi báyìí.
1: Sọ́mẹ́dà yẹ ẹni náà.
0: Gbogbo àdúrà tó ti gbà lórí program.
1: Every prayer you pray on this program.
0: Ẹ̀mí kan ló dì mú.
1: Èsìtì sọ́dí máa tó.
0: Àlá ló di tẹlòmíì.
1: Sọ́mẹ́dì dream that hold on to
0: the heart. Ẹ̀mí ìbínú ló di tẹlòmíì.
1: I feel the anger hold on to
0: sọ́mẹ́dì. Ìjà ọkọ àtìyàwó.
1: The
0: college
1: Ko
0: julẹ. Sọ pé ẹ julẹ.
1: Ẹ
0: ju ẹrí mi lẹ. Ẹ julẹ. Ẹ julẹ. Ẹrí mi. Ẹ julẹ. In the name of
1: Jesus.
2: Ọ̀rọ̀ yìí ti dé didi.
3: Ó ti dé didi Ọlọ́run.

0: lẹ́yìn àbá ti gbọ́ràn àṣẹ kan máa ń tẹ̀lé mo fẹ́ ká gbàdúrà mẹ́ta kan kété tá a bá gbọ́ ẹ̀rí máa yìí ó sọ àwọn ẹ̀rí ní ẹsẹẹsẹ oh my god bí èèyàn bá gbàgbọ́ ó gbọ́dọ̀ mọ̀ pé ìyanu tó ń dé kankan.
1: Sofio Ayode, no tinha eu, eu que tinha

0: This is Jordan 105.5.
1: Station with a voice for entrepreneurs.
2: From Lagos, this is
3: Jordan 105.5 FM.
4: Ìyanu aṣẹlẹ̀. Tẹ bá rìnrìn àjò, ìyanu aṣẹlẹ̀. Ayé òní rí di yí. Ọjà òní rí di yí. Ọwọ́ ayé òní ká yín. Ọwọ́ ọ̀tá òní ràn yín. Ó ti ń dára tẹ́lẹ̀ kó dára mọ́ kò ní dé bá yín. Ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́. Òkè òkè lẹ́ ó máa lọ.

0: ìgbà tó wà rà tẹ́ ó wá sọ wípé rárá bẹ́ẹ̀ kọ́ àwọn tó wà lọ ná ọjà yẹn níbòmíì wọ́n wá rí mísìlè méjì wọ́n máa sá fún ọ ni wọ́n á ní oníwọ́ leléyìí ó dẹ̀ máa ń ṣèké ètèké ó máa ń dùn ni ṣùgbọ́n ní ọjọ́ ọ̀la ó máa bára ẹ̀ níbi tí ò dáa ọkọ̀ rédíò. Lórúkọ Jésù Kristì, ẹ̀mí èké ti ṣe Ọlọ́run á bá wa rí jìnà. Jeremiah 23:14
1: Lára àwọn wòlíì Jerusalem, wọ́n ṣe pàṣẹdà, wọ́n sì ń rìn nínú èké.
0: Ó ní mo ti rí ìríra lára àwọn wòlíì ìgbà tó jẹ́ pé èké irọ́ pípa ó pé ọ ní àwọn wòlíì ẹlọ ọmọ ọbẹ̀ là wá ẹlọ ọmọ sọ fún wa ẹlọ ọmọ oúnjẹ níbo ló ti rí kà nínú bíbélì gbàdúrà gbàwẹ̀ ó ní bíbélì sọ ṣùgbọ́n èké àti rọ́ apá gbogbo ẹ̀pàpọ̀ a dẹ̀ máa jabarú àwọn ènìyàn a máa dọkàn láàmú ẹni tí ò rí owó jẹun tó jẹ́ pé ṣe ló ń wọ́n bó ṣe máa jẹun wàá wá ní kó lọ mú 35,000 wá níbo ló ti máa rí wàá ní kó lọ mú 100,000 naira wá níbo ló ti máa rí ẹni tó jẹ́ pé òun bàá rí ìtúsílẹ̀ ló ṣe wá báyé ẹ jọ̀wọ́ ẹ sì èké tí ṣe sílẹ̀ ẹ̀yin wòlíì tẹ wà nínú ayé ìsinsìnyí ẹ kúrò nínú èké tí ṣe ẹ sí ẹyin rọ́pí pa kalẹ̀ ọlọ́run ló ń ṣàánú ènìyàn ọlọ́run ló ń tọ́jú ènìyàn ló ń fúyàn ní jíjẹ balẹ̀ lé tó jáde lé tí òṣòro tán fún aya rẹ̀ ẹ nígbà tó bá wá tí àbárí wọn ní mọbi tó lọ bóyá mọ́tò ti gba bóyá ńlá sílẹ̀ǹdì nítorí ó ń pa irọ́ ó bẹ̀ ń ṣèké kò ráyè sọ fún àwọn ènìyàn kò lè sọ fún ayé rẹ pé ibi báyìí ni mò ń lọ wọn tó jáde lé tó ń lọ sí dùbẹ tó ń lọ sí kí lórúkọ ìlú yìí tó wá forí lé ondo báwo la ṣe máa mọ irú ìrìn àjò rẹ ẹ jẹ ká kí ẹ sára ká dẹ ká rìn ní ọ̀nà tó tọ tí èké ti ṣe sílẹ̀ ó kọ̀wé. Ẹni tó jẹ́ ẹlẹ́rìí lóòótá tó ta ń ṣiṣẹ́ olúwa lójú méjèèjì kò jẹ́ tèké ẹ̀tọ́ ni ẹlẹ́rìí èké máa ń sọ jáde a máa tẹ ẹlòmíì jẹ a ní lọ mú gbá ìwá ibẹ̀ yẹn ni kó dúró sí ibẹ̀ yẹn ni kó wà níbi táwọn ọmọ èèyàn ṣe ọlọ́run tán fi ń sọ wípé ẹ ṣe bí ọmọ ìjọ náà fi máa ń tètùtù jọ ilé ayé yìí àfọwọ́bà sílẹ̀ ni tó bá di ọjọ́ ọwájú rẹ èèyàn máa kú ó dẹ̀ máa lọ àwọn gbogbo dúkìá rẹ̀ sílẹ̀ eléyìí tó ti fi ẹ̀tà kójọ eléyìí tó ti fi èké kójọ èyí tó ti fi irọ́ kójọ ó máa dúró lójú kan náà ìwọ òun ló ń lọ òun á dúró sínú ayé ẹni tí ò mọ̀ orí tí ò mọ̀ ìgbà tó ṣèké tó parọ́ àwa máa jẹ́ nígbà tó ń bá dọ̀nà àpáàdì àwa máa fìkà hánu ní pé kí ló ń ṣe léyìí sí bóru ẹyin mo bẹ̀ yìí ẹ fi èké ti ṣe sílẹ̀ ẹ jẹ́ ká jẹ́rìí kristi ẹ jẹ́ ká rìn nínú kristi olùgbàlà bó bá ti ń parọ́ tó dẹ̀ ń ṣèké ẹni tó bá ń parọ́ tó ń ṣe kò ní lárí a tún máa lu ẹ̀tàn a máa lu ẹ̀tàn a ní ibi báyìí ni kò yà sí ibi báyìí ni kò yà sí a máa ta aya rẹ̀ jẹ́ a máa tọ ọmọ rẹ̀ jẹ́ a máa tọ fámìlì rẹ̀ jẹ́ a dẹ̀ máa àárò pọ̀ mi ṣe dáadáa bẹ́ẹ̀ ni kò dẹ̀ ṣe dáadáa ẹyẹ ni ọlọ́run ẹ dúró nínú òtítọ́ ẹ fi èké ti ṣe sílẹ̀ má ogun tó ń jà ó yẹn kò ní kó tẹ̀lé wòlíì èké kiri ogun tó ń jà ó yẹn kò yẹ kó tẹ̀lé babaláwo èké kiri ogun tó ń jà ó yẹn ìwọ gbàwẹ̀ kó gbàdúrà máa ṣẹ́ ogun yẹn máa ṣẹ́ ìlẹ́ náà fi èké ti ṣe sílẹ̀ kó gbàdúrà fún wa lẹ́nìí ẹ̀mí tó fi èké ti ṣe sílẹ̀ ọlọ́run á jẹ́ kó wọnú ọkàn wa lọ ogun náà ṣẹ́ pátápátá ìyá náà bẹ̀ tẹ̀lé a ó rí ìjọ́nú ọlọ́run a ó dúró nínú ìyanu ẹ bá mi wo ìwé ẹ bá mi wo ìwé 45. Tẹ wá padà sí ẹsẹ
1: 25.
0: Ẹlẹ́rìí olóòótọ́.
2: Ẹlẹ́rìí olóòótọ́ kò ṣe
0: ṣèké.
2: Kò jẹ́ ṣèké.
0: Ẹlẹ́rìí ètò máa ń sọ ọ́ jáde. Ẹlẹ́rìí olóòótọ́ kì í ṣèké. O jáde lọ. O wà ó wà sí ìjọba Ọlọ́run. O jèrè ọkàn fún Kristi. O rẹ̀ wọnú chọ́ọ̀chì. O wà á tún fún àwọn ènìyàn. Ẹdijúmọ́rí. Ọlọ́múwá ìrìn wá mílíọ̀ wá. Ẹdijúmọ́rí ká lọ máa múwá ìrìn níwá. Níbo ló ti rí kà nínú ìwé mímọ́. O ní èké ni wọ́n ń ṣe o. Ẹ lọ ta fún wa. Kárírọ rẹ níyà kárírọ rí mọ́tò tó ń lọ lójú omi. Ìwọ̀ mẹ́ta fún jẹ́ mẹ́ta olórí ta mẹ́ta. Níbo ló ti rí kà nínú ìwé mímọ́. Èké ni wọ́n ń ṣe o. Ẹ lọ ta fún wa. Ẹlẹ́rìí olóòótọ́ kì í ṣèké. Ẹ jáde akéde ìrere. Ẹ jèrè ọkàn fún Kristi. Ẹ máa wà nínú ìwé kọjá. Ẹ fi irọ́ pípa sílẹ̀. Ẹ fi èké sílẹ̀. Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ ká kú sínú àwọn àpáàdì. Ọlọ́run á dẹ̀ tú gbogbo wa sílẹ̀. Ògbóyà á dẹ̀ bú jáde. Ilẹ̀kùn á dẹ̀ ṣí. Gbogbo alágbára tó bá sọ wípé inú irọ́ àti èké ló máa kú sí. Ọlọ́run á gbà ọ sílẹ̀ lọ́wọ́ wọn. Ẹ kàwé díẹ̀ fún mi. Olóòótọ́ ẹlẹ́rìí ó gba ọkàn sílẹ̀. Ọkà tó ń ṣègbè, ọkà tó fẹ́ kú, ọkà tó ń ro àwọn àpáàdì. Ẹlẹ́rìí olóòótọ́ ó máa gba ọkà rẹ̀ sílẹ̀. Lọ́wọ́ ogun tó ń jà á, lọ́wọ́ wàhálà ayé, ẹlẹ́rìí olóòótọ́ máa gbà sílẹ̀. Ṣùgbọ́n nígbà tó ń tàn jẹ, torí kó lọ ra ẹran wá, ẹran tó yàn gbagbá. Oníkó lọ ra ẹran tó ga wá, níbo ló ti máa rówó. Arákùnrin kan nìyẹn, ó gba owó, ó gba ẹran. Ó gba mílíìkì àti tíì. Ó gbà lọ́wọ́ ẹni tó ti ara mi. Ó wá ní jẹ́ èyí jẹ́ kó lọ bá àlùfáà. Kó lọ gbàdúrà lọ́dọ̀ ẹ̀. Nígbà ó máa dé ọ̀dọ̀ àlùfáà. Ó ti ba tó yẹ́ géńdé kalẹ̀. Iyẹ́ ló ń jẹ láì. Bó ṣe ń jẹyẹ ló rẹ̀ kà á. Ló ní dádì ẹtí bírèkì ni. Ó ní àwọn àjẹ́ yẹn ń le lọ́pọ̀. Ó ní ogun yẹn pọ̀ jù. Ó ní àwọn oṣù mẹ́jú lónìí ìgbà tó máa tají lára ń gbà. Olóhùn dẹ̀ ṣíyẹ́. Oníṣọ́ ìwọ bá mú aṣọ yẹn ló kú mọ́ lórí. Ó lù dáadáa. Ìyá tó ń jẹ ó pọ̀ lọ fún ẹ̀. Kí là ń ṣe yẹn fún? Ṣé ẹni yẹn máa gba Kristi gbọ́? Àbó máa dúró nínú òtítọ́. Nígbà tí ìwọ tó jọmọ lẹ́yìn Kristi. Tó dẹ̀ ń pera rẹ ní aládùúgbà tó pera rẹ ní wòlíì. Tó dẹ̀ ń purọ́ fáwọn ènìyàn. Tó dẹ̀ ń ṣètò fún. Ìjẹ́ni tó ti súnmọ́ bèbè ọ̀run àpáàdì. Ìjọ́lè ó lè gbà ọ́ gbọ́mọ́. Àbó lè jẹ́ olóòótọ́. Ẹ jẹ́ ká yí padà. Ká kúrò nínú èké ti ṣe. Lórúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run. Ọlọ́run á yọ gbogbo wa kúrò. Psalm 16.
1: Bí
0: ọba wí pé.
1: Wọ́n ní ìdájọ́
0: pẹ̀lú. Bàbá sọ pé a ní ìdájọ́ pẹ̀lú ẹ̀. Ẹlòmíà ni ẹ. Òun àtọ́lọ́ ọ̀lẹ́lẹ́jọ́. Ó dẹ̀ ń rùn nínú òkùnkùn. Gbogbo ìwọ́n dẹ̀ ti kọ́ ni ọmọ Ọlọ́run. Ó dẹ̀ ṣiṣẹ́ Ọlọ́run. Ìdájọ́ ń bọ̀ lórí irú ẹni bẹ́ẹ̀. Ẹ yí padà ẹ̀yin ọmọ ènìyàn. Ẹ fi irọ́ pípa sílẹ̀. Ẹ fi èké pípa. Ẹ fi èké ṣíṣe sílẹ̀. Ọlọ́run nìkan lọ́lọ́run olóòótọ́. Ohun tó pè ọ́ tó yàn ọ́ tó dẹ̀ sọ pé kó máa tẹ̀lé òun. Tó wá ń parọ́ bíi ti Júdásì. Gbogbo yìí Júdásì ṣe ló lọ pokùṣọ́ ẹ̀yin ènìyàn Ọlọ́run. Ẹ jẹ́ ká yí padà. Ẹ kàwé díẹ̀ sí.
1: Bàbá
0: wí pé.
1: Àwọn ní ìdájọ́
0: pẹ̀lú. Ẹ̀hán.
1: Àwọn kò sì ṣe òtítọ́.
0: Onígbàgbọ́ tí ìwà rẹ̀ kò ṣe déédéé. Ó ń ṣèké. Onígbàgbọ́ ìwà rẹ̀ ò dáa. Ó dẹ̀ dájọ́ kalẹ̀. Ó dẹ̀ ń kọ́ àwọn ọmọ ìjọ lọ. Ó dẹ̀ ń wàásù fún wọn. Ìwàásù inú rẹ̀ bí ó ṣe kún. Kò wàásù fún wọn bí wọ́n ṣe jí padà. Ẹni tó bá ń parọ́ oúnjẹ ara ẹ̀ níyà ni. Ẹ jẹ́ ká fi rántí àti èké ṣíṣe. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run àlàyé. mo gbadura loni gbogbo eni ti ko ti yi pada olorun a yi pada ekeje inira fun oluwa e ma je ka seke ma e je ka seke ti se sile e je ka duro ninu otito e je ka wa pelu olorun mo gbadura fun loni boluwa ti n bebe ni re ti n be o gba lagbara ti o ni je ka ke mi ti olorun a ba won ja Isaiah 57 verse 4 awon agabagebe a ma seke awon agabagebe eke ni won baba ti gba ti eleyi wa ma pura fun eniyan baba ti kuro ni bi ti eniyan wa tun fe fere o di bobi wa wa mu ori agbo meji wa fi sakoto iyan ni bi pe alagabagebe ni won omi ro eke alaiwa bi olorun o de nlago o de nke o ngbadura ko si okan re lojo kisi be ni ko si gbogbo ara re nbe e ma gbagbe bi pe ohun ta ndi ma wo yi ta file ojo kan ma ojo kan iku lo ma gba so ni gba ti ku ba ti de pari niyan ile au ile ile ni gbogbo wa okan wa emi wa lo ma dodo olohun e yi pada yin omi niyan e je ka yi pada ka fi eke sile o de n paro fomo e o de n seke si yawo e iwo yawo o de n paro fun oko e ah eleyi o da e yi pada olorun yi lowo e kawe die Isaiah 57 verse 4
1: won ni eyin fi n se efin ta ni eyin fi ya nu gboru si ti eyin yo ahan jade si omo alareke alarekoja ni ti eyin
0: o ni ta laye iseke si ta la alemo ta la ye ni suti si awon alarekereke awon alaya gbigbopon awon ti o ni kristi inu aye won wa da ma fi eni to je eleri olooto fi sefin wa ma fi eni to je oluri olooto wa ma fi seleya awon lo gba loju ara won awon lo mo bideni awon lo nse dada awon ni ode eke ti won je opo o ogboro n be loke ona to ba yi pada idajo n bo lo gba mi e ka we die àwọn ọ̀tá àwọn ènìyàn búburú wọ́n máa ń ṣètò láti ọjọ́ ìbí wọn wá ọjọ́ ìbí wọn ni wọ́n ti kún fún èké bá ti kún fún irọ́ wọ́n àjọ lóòótọ́ pátá mọ̀mọ́ bàbá ẹ yí padà ẹjọ́ olóòótọ́ ẹ máa wo kristi olùgbàlà ẹ mọ̀ dájú wípé ọjọ́ kan máa jọ kẹsẹ̀ a máa fi ayé ìsílẹ̀ ejò ó jẹ́ èṣù ó jẹ́ ẹni tó ń ṣèké èké bá bẹ èké ni má yà tí ṣe èṣù mọ́ kúrò lọ́dọ̀ rẹ̀ kì í ṣe ẹni tó lè dúró tì Genesis 24 ẹni tó bá ti dúró ti èṣù tó tún bá ń gbé nú ẹ̀ ó máa ṣèké ni a dẹ̀ máa purọ́ a máa tọ̀yàn jẹ́ ìwà gàbàgebè a wà lọ́wọ́ ẹ̀ iṣẹ́ rẹ̀ gan-an nígbà tó bá purọ́ lẹ́ni oníṣẹ́ ọwọ́ tó ń parọ́ oníṣẹ́ ọwọ́ nígbà tó bá gbé sẹ́fún iṣẹ́ 10,000 alógún 1,000 ni ìgbà tí ẹni yẹn bá lọ pẹ̀lú mí ìyá wa jẹ́ 10,000 ni ọmọ pé ti dínà oúnjẹ mẹ́nu ẹ̀ a ló ń gbàdúrà ní kò gbà a níṣẹ́ ń ti dàrú ó ti dàrú nítorí pé èké ni onírọ́ ni alágàbàgebè aláìṣòótọ́ ènìyàn ni kí ló dé tó ń parọ́ ọlọ́run wa yìí ó jẹ́ ọlọ́run tó tóbi lọ́ba olódodo ni ọlọ́run olóòótọ́ ni ọlọ́run ó dẹ̀ fẹ́ kí àwa ta ń rìn nínú kristi ó ní ká máa ṣòótọ́ ká lè jí olódodo ọkàwé díẹ̀.
1: Ẹjọ́ náà sì ń fún obìnrin náà
0: pé olùtẹ̀jẹ́ ni ó tà wọ́n jẹ́ ni ó ní èso yẹn ẹ lọ jẹ́ kò sí ohun tí ò tẹ̀lẹ̀ ọlọ́run ò fẹ́ ká rí ìmọ̀ bíi tòun ẹ jẹ́ èso yẹn ní kúkú kan ẹ máa yẹ ní ibẹ̀ láti forí bẹ̀gùn

0: ni ni eso yi ojo ye la egbe ojo wo ti wa la la la yi ko bayi ojo wa ti la omo iya iya iya e wo ni ya sowo wo fi oko sowo oko fi yawo re sowo ewo awa baba won wo ma wa lati fi sowo e wa ri bayi ile alaja nla ile nla nla bo ba de fomo olomo sogun owo nigba to ba ya eje re adode aloju ona wa de ri wi pe o nto iwa to nwo da eje ka yi pada e kuro ninu iro e ma seke ma ko si bi ti o niro le dagbade nwo ba ya asiri iru e ma tu kila wa puro fun eke ba be eke ni esu e ka pe
1: Ah,
0: mo rere ati buburu.
1: Ah,
0: mo rere ati buburu.
1: Ati o belo si ri pe. O ri
0: pe dara. Ati pe o si dara pe iyawo to fe ko ni je letan. Oko to fe ko ni je letan. Obirin na mi. Obirin lo gba nkan lowo esu. O na lo lo foko eje. E ri bi gbogbo aye ti ri bayi. Ẹ̀rí àwọn ènìyàn tó ń pa ènìyàn ẹjẹ ènìyàn kò jẹ́ ẹni kankan lójú torí pé ojú wọn ti là lálà yípo bàbá màmá ẹyẹ ọmọ mi gbogbo ẹ fi èké ti ṣe sílẹ̀ ẹ fi rẹ sílẹ̀ ẹjọ́ bá tó ń parọ́ tó ń ṣèké ọmọ èṣù mú èṣù bá bá rẹ̀ òun náà ló wà lórí ẹ̀ mo gbàdúrà fún lórúkọ jésù kristì ẹ̀mí ẹ̀mọ́ á jáde pátápá ẹ̀mí nínú ọlọ́run yóò wọnú ayé wa ẹ̀jẹ̀ gbèsò á máa ṣàn ẹ kórí bẹ́ẹ̀ ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ a ó máa wí ọlọ́run títí láé ní ẹgbẹ́ kí n gbàdúrà fún gbogbo ènìyàn ní orúkọ jésù bí agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù ọlọ́run mo máa dúpẹ́ lọ́wọ́ ayé o ní ẹ̀fẹ́ òun náà lọ sọ fún ọ ní pé àwọn ohun ọ̀fẹ́ ọlọ́run lòun ò fẹ́rọ́ ó lòun ò fékè gbogbo tó fi rọ́pò jọ ọjọ́ kan ló máa túká ẹlòmíì nígbà tó bá lówó lọ́sàn-án tó bá di lálẹ́ àwa máa gbégbá bára nítorí pé ó ti ṣẹ̀ ó ti fi tí ò dáa kó ọ̀rọ̀ jọ bàbá ní orúkọ jésù ẹ̀mí tó sì ń gbé nù ẹ̀yẹn ẹ̀mí irọ́ pípa èké ti ṣe ẹ̀mí èṣù ìtẹ̀jẹ mo ní jáde oníkọ jáde iná ní mímọ́ kó máa jó láti òní lọ ọ̀làgbà yípadà ọlọ́run kàwáyẹ ìgbẹ̀yẹ ayé wa nígbà tí o bá dé kí olúwa kò dá wa láre àwọn ọ̀rẹ́ ìjọ́nà ọlọ́run ní orúkọ jésù kristì nínú gbàdúrà
2: All right, that has been our prophetess Victoria Abegbeyo, the founder of Zion Apostolic Evangelical Church, based in Ile-Ife. It's a prayer mountain. As a matter of fact, mommy ministered from the prayer mountain this evening, so she's at the prayer mountain presently. So for those that want to reach out to her, you want to take advantage of the prophetic gift of God over her life, yes, you can call this number and she will definitely pray with you, and everything that God has loaded out with, you will also be beneficiary of that grace. So to reach out to mommy prophetess Victoria Abegbeyo, write down this number: 0808 784 5218 Victoria Abegbeyo, Mama wa lori oke, presently awon ni oludasile Zion Apostolic Evangelical Church and Ministry. E to wa ni ile ife. Ori oke t'Olorun gbe ile mama lowo. So te ba fe pe won, e le pe number yi 0808 784 5218. Then

0: agbára ọ̀run wa wọnú mi lọ, ogun ọ̀run wa, ìmísí ọ̀run wa wọnú mi lọ. Orúkọ Jésù, ìmísí ó yá gbà á, okun láti orí ìtẹ́ wá, láti mú ìdí ìwà sáyé rẹ ṣe, mo ní kó gbà á. Agbára láti pẹpẹ ọ̀run wá, láti jẹ́ ènìyàn láyé, ó yá gbà á. Gbọ́ gbólóhùn tó máa mú kó o tàn tó fi ní tán lọ́sàn-án gangan, ohun yẹn fọ̀ sínú ayé rẹ lónìí. Bí Olúwa ti ń bẹ tí agbára rẹ̀ ń bẹ, ìtànṣán ògo àbáwáyé rẹ kò ní wọ̀kùn lọ́sàn-án gangan. Ẹ ó ṣe rere o, ẹ ó dẹ̀ ráàánú gbà, ògo fọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa, ẹnikẹ́ni tí ó bá ní orí ọ̀fẹ́ láti wà nídìí rédíò ẹ̀ lálẹ́ yìí, ó tẹ́tí gbọ́ àṣírí yìí lẹ́nu mi. Ìwọ tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ tó yí rédíò rẹ sákòókò yìí, tàbí tó ti ń bá wa bọ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, tàbó ti ń gbọ́ wa tipẹ́, tàbó máa ń tẹ̀lé wa lórí afẹ́fẹ́, bó o bá ti rí orí ọ̀fẹ́ gbà láti tan rédíò ẹ̀ lásìkò yìí, màá fẹ́ kó o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ mi, ṣùgbọ́n kó o tó gbọ́ mi, ohun tó yẹ lówùrọ̀ láyé lórúkọ Jésù ogun òní sun sálẹ̀ fún ọ. Èyí tó yẹ lọ́sàn-án gangan lórúkọ Jésù kò ní dojú alẹ́ kó tó wà. Èyí tó wá yẹ láàárọ̀ lórúkọ Jésù kò ní sún sọ̀sán. Mo ní ẹ̀yin kan láti bá sọ̀rọ̀ lálẹ́ yìí, pàtàkì jùlọ ẹ̀yin tí ẹ wà ní àárọ̀ tàbí tí ẹ ti wà ní ọ̀sán, torí gbogbo ènìyàn pátá ló mọ̀ wípé ní ìlànà eléyìnbodè a ní àná, a ní òní, a sì ní ọ̀la. Òun ni Yorùbá ṣe ní ìgbà mẹ́ta ni ìgbà ìdáláyé, ìgbà òwúrọ̀, ọ̀sán, àti kíni,
1: àṣálẹ́.
0: So we have past, present, and what?
1: And
0: future.
1: Yes, sir.
0: So a dẹ̀ ní àárọ̀, ọ̀sán, àti alẹ́. O mẹ́ta ló dẹ̀ tún jẹ́rìí ní ọ̀run.
1: Yes,
0: bàbá, ọmọ, àti ẹ̀mí mímọ́.
1: Yes,
0: ṣe rí pé mẹ́ta mẹ́ta ni gbogbo ẹ̀. Mẹ́ta ló wá ń jẹ́rìí nínú àgọ́ wa bá a ṣe dúró yìí. Bí ò bá sí mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n fọwọ́ kanwọ́, kò ní sí èèyàn tó máa lè dúró. Òun náà ni omi, ẹ̀jẹ̀, àti ẹ̀mí. So mẹ́ta mẹ́ta bẹ́ẹ̀ ló wà, ṣùgbọ́n àwọn ìgbà kan wà nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn, kò sí tí ò ṣe pàtàkì o. Bọ̀ tí èèyàn bá ti mísì ẹyọ kan nínú ẹ̀ méjì tó kù ti forí ṣọpọ́. So mo fẹ́ bá wa sọ̀rọ̀ ní kúkúrú díẹ̀ lórí àkórí tó wípé ìfarahàn ògo rẹ lówùrọ̀ ọjọ́ ayé rẹ, manifestation of your glory in the world, morning season of life. Bàbá òjò adé kọrin, mo kẹ́ pé Olúwarú, ohun tó yẹ mí lówùrọ̀ láyé, má jẹ́ kó dọ̀sán kó tó fún mi, èyí tó yẹ mí lọ́sàn-án ó bàbá, dákúndábọ̀ má ṣe sun sálẹ̀. Ó wá yí orin ní ògbóògbó láyé o, lábẹ́ ọrùn o lásìkò pẹ́ fún. Ògbóògbó láyé o, lábẹ́ ọrùn o ló máa lásìkò, kí ìgbà mi máa kọjá mi. Ìgbàrí ò ní kọjá rẹ̀. Bámika ìwé Lamentation chapter 3 verse 27 ẹkún Jeremiah kọ́ nìyẹn.
1: Ó
0: yà 3:27 kí ló sọ náà?
1: Ó dára fún ọkùnrin.
0: Ó dára fún ọkùnrin. Àtọkùnrin kọ́, àtọkùnrin nìkan kọ́. Àtọbìnrin. Ó dára fún ọkùnrin. Yes.
1: Kí ó gbé àjàgà rẹ̀.
0: Ìdí tí Bíbélì ṣe dárúkọ ọkùnrin ni pé ọkùnrin ni bàbá bùkátà. Olórí ẹbí. Sóde gbọ́dọ̀ gbé àjàgà rẹ̀ láti ìgbàwó.
1: Ní ìgbà ìwé rẹ̀.
0: Ní ìgbà ìgbàwó ni Bíbélì ń pè ní èwe, kì í ṣe ọmọdé o. Àwọn ọ̀dọ́mọdé wà. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Àwọn èwe wà. Are you listening to me?
1: Yes, sir.
0: Ìgbà ìwé tí Bíbélì ń sọ ìgbà tó bá ti mọ búburú yàtọ̀ sí rere. Ni kò ti máa gbé àjàgà. Yes.
1: Ó dára fún ọkùnrin.
0: Ó dára fún ọkùnrin.
1: Yóò gbé àjàgà.
0: kogbe ajaga
1: ni igba ewe re
0: which means there are some yoke you cannot carry in the what afternoon season.
1: Yes sir. Hey.
0: Awon ajaga kan wa to ba gbe ni osan yo wo e lorun.
1: Hmm.
0: Awon ajaga

àwọn ìrírí àti àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́ láti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè tí mò ń gbà, ó máa ń mú mi lọ́nú àdúrà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ìrírí àwọn ènìyàn, àwọn ìlàkàkà àwọn aládùúà, àwọn tó ti fi gbogbo ayé wọn gbàdúrà tó dàbí pàdúrà kìí gbà, ó máa ń jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà láti máa béèrè pé kí Olúwa kó ṣíjú àánú wo gbogbo àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ lálaalẹ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń sọ fún Olódùmarè pé tí ò bá ní ṣe nǹkan kan, kí wá ní ìdí tó fi rán mi wá sórí rédíò kí n wá gbàdúrà fún àwọn ènìyàn. Àdúrà tí mo gbà kọjá ọjọ́ mẹ́ta tí mo gbà kọjá ẹ̀ kò yàtọ̀, ṣùgbọ́n ní òní bí mo ti ń gbàdúrà, Olúwa sọ pé kí n sọ fún àwọn ènìyàn pé kí wọ́n múra fún ìrìbọmi àánú láti ọ̀sẹ̀ tí wọ́n fẹ́ mú e lọ. Olúwa wí pé òun máa dìídì kọjú sí àwọn kan ṣe wọ́n láàánú. Olúwa wí pé òun máa dìídì yọ àwọn kan kúrò nínú àlàkọjá wọn tí wọn lè ṣàlàyé. Olúwa ní kí n sọ fún gbogbo àwọn tó jẹ gbèsè wí pé òun bọ̀ wá, òun á mú gbèsè kúrò láyé wọn. Olúwa ní kí n sọ fún gbogbo àwọn tó jẹ́ wí pé wọ́n ti fi ọjọ́ wọn gbàdúrà, wọ́n ń wá ìrànlọ́wọ́. Olúwa wí pé òun Ọlọ́run yóò jẹ́ ìrànlọ́wọ́ fún wọn. Olúwa wí pé òun fi àṣẹ fún ọ̀run àti ayé láti gbìde láti ràn wọ́n lọ́wọ́. Olúwa ní kí n sọ fún Ọlálẹ̀ wí pé ẹkún rẹ lórí ọmọ ó máa dé òpin. Olúwa ní kí n sọ fún Ọlálẹ̀ wí pé òun máa ṣí ọ̀run ìrànlọ́wọ́ lórí ayé rẹ lábẹ́ ibo ti òkúrí. Olúwa wí pé àdúrà rẹ gbà, ohun tó ṣe ìdènà òun ló pọ̀ ju àdúrà rẹ lọ. Olúwa wí pé kí n sọ fún àwọn ènìyàn pé gbogbo ohun tó wà lọ́nà wọn tí àdúrà wọn ò ní gbà, òun Ọlọ́run ṣetán àti mú kúrò. Ẹ̀kalẹ́ ẹkú wíkẹ́ndì, mo fi ọ́ lé Jésù lọ́wọ́ bó o ti ń wọlé lọ sùn. Kí òní kó jẹ́ ọjọ́ àánú rẹ, kí òru òní kó jẹ́ ọjọ́ ìbẹ̀rẹ̀ tí ọ̀run yóò sílẹ̀kùn àánú fún ayé rẹ. Kí ọ̀run àánú ṣí lórí àwọn ọmọ rẹ. Kí Olúwa kó ṣe ìrìbọmi àánú fún ọ. Kí ojú rere àti ọwọ́ Ọlọ́run ó wà lórí ayé rẹ. Olúwa wí fún mi wí pé kí n sọ fún ọ wí pé wàá rí ìṣeun ìfẹ́ òun ní òjijì nínú ìrìn àjò rẹ. Wòlí rẹ tí máa ń fi àdúrà sí ọ wọlé lọ sùn, òun náà ló tún bẹ gbàdúrà lónìí pé kí ọ̀rọ̀ àánú kó sí lórí ayé rẹ, kí àánú kó dìde sí ọ, kí Olúwa kó fọwọ́ kan olóore kó wá sí ọ lóore, kí Olúwa kó fọwọ́ kan àwọn aláàánú kó wá sí ọ láàánú. Ǹjẹ́ Olúwa wí pé lónìí ẹ̀yin tẹ́ ẹ bá ráyè sàmí kẹ́ ẹ máa ṣe àmì, ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́ kẹ́ ẹ máa ṣe àánú. Òróró àánú bọ́ sí ọ lórí, òróró ìrànlọ́wọ́ bọ́ sí ọ lórí. Gbogbo ibi tó ti ń jìyà, orúkọ Jésù Olùgbàlà, àánú gbé ọ jáde. Ẹ gbọ́ àwọn tí Olúwa yóò lóun ó ṣàánú, kó dẹ̀ máa dìín mú bí mo bá ti ń gbàdúrà fún ọ. Torí Olúwa ló rán mi sí ọ kí n sọ bẹ́ẹ̀. Olúwa wí pé kí n sọ fún gbogbo ẹ̀yin tó jẹ́ wí pé ẹ ń làágùn, ẹ dẹ̀ ń gbìyànjú pé kí ọ̀nà yín kó dayọ̀, ṣùgbọ́n ìgbìyànjú yín dàbí pé ẹ ò mọ̀ ọ́ ṣe. Olúwa ní kí n sọ tẹ́lẹ̀ sínú ayé yín, mo sọ tẹ́lẹ̀ sínú gbogbo ẹ̀yin tẹ́ ń làágùn, tẹ́ ń lọbi iṣẹ́ tó jẹ́ pé tẹ́ ẹ bá dé ẹ ní lè ṣàlàyé bówó fi ń parẹ́ lọ́wọ́ yín. Olúwa ní kí n sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń tajà tí nǹkan le fún, gbogbo ipá àti agbára tó jẹ́ kí nǹkan le láyìíká ẹ ju nọ́mà lọ, àánú parẹ́ lórúkọ Olúwa. Èpè tó wà lórí ẹ tó jẹ́ kí nǹkan le ju nọ́mà lọ, àánú parẹ́ lórúkọ Olúwa. Iṣẹ́ ọ̀tá èyí tó gbé ọ sílẹ̀ ìnira, àánú parẹ́ lórúkọ Olúwa. Mo sọ fún àwọn ènìyàn nínú ìwàásù mi lánàá pé bí ẹ bá rí ẹni tó tálíkà, kọ́ ẹ mọ̀ wípé wọ́n ti ṣí nípò padà nínú ẹ̀mí, wọ́n ti gbé lọ sí ilẹ̀, wọ́n ti gbé lọ sí orí ààtàn. Mo dẹ̀ sọ fún àwọn ènìyàn pé ire kì í rìn níbi tí ààtàn bá wà, ìrànlọ́wọ́ kì í rìn bẹ́ẹ̀. Torí ọ̀tá mọ̀ wípé pọ́jú àti ìdààmú ló ń gbé lórí ààtàn, àlòkù àti ìgbé ayé ìṣẹ́ ló ń gbé lórí ààtàn. Nǹkan tuntun kì í gbé lórí ààtàn, nǹkan rere kì í gbé lórí ààtàn. Wọn kì í ṣe ọlá nínú ààtàn, wọn kì í ṣayọ̀ nínú ààtàn. Olúwa wá wí pé àwọn tí wọ́n ti gbé orí wọn lọ sínú ààtàn,
Oluwa ni ki so fun o wi pe ohun Olorun nikan lo ni agbara ati lo gbe o ni ile ato to ti digitalika si e ko lo joko pelu awon alade Oluwa wi pe ki wa so tele sinu aye re anu sawari e o gbe o jade nibi ti won ju esi laarin atan nibi to wa anu sawari e Oluwa wi pe ki n to gbadura fun iraye keji eyi to je wi pe e re ni saanu yin be ti seto e ti ri anu ri Oluwa wi pe won ti gbe eleda lo si arin awon eniyan lasan pe ki n pariwo ki n so tele mo wi loruko Oluwa laarin awon to wa ti aye re o le ra anu gba anu gbe o jade Oluwa wa so fun mi wi pe bo ba di ola gbogbo eni o ba ti wa ki won bere fun anu ki won wa fi ororo si won lori pelu awon samu ti ohun fun mi Oluwa wi pe owo je olooto si oro ohun lori awon to ba pade ohun lola Oluwa pe bi won ba le gbeyanjo ti won ba pade ohun lola ni ile ijosin le aro la Oluwa wi pe ki so fun gbogbo eda to ba ni ore ofe ati gbo mi pe be ba ni ore ofe ati pade ohun Olorun ni CAC Faith Revival Assembly lola Oluwa pe ohun ma pase sinu ororo ohun Olorun gangan ma soro anu sinu ororo wa de bule olori wa lori anu idawole re yo pade anu iyo lowo yo pade anu Oluwa ni ki so fun gbogbo abiyamo ti omo nda laamu to mo pe omo nda awon laamu to mo pe ni ale ojo Thursday mo so fun o pe ko mu osa ati miro pade mi Oluwa mi ori ofe ati sise le lori mo ni Oluwa kilode Oluwa ni dada mo fe sise le lori ni ojo Sunday Oluwa wi pe ki won mu osa ye ki won mu pade o ni aro la Oluwa wi pe abiyamo ti o ba wa jo gba ohun Olorun gbo ohun ma je ki aye awon omo Eko nitumo Oluwa ni ohun ma gba aye awon omo ye flowo won ohun fun rara ohun Olorun lo ma to won egbon ti asaya wi ni pe a o to omo re lati orun wa Oluwa wi pe ohun ma yan awon ti angeli to ma toju awon omo ye won bo lowo ide to so won ni dakuda o layo lori omo mami yóò ti wò kí ọ̀nà ó jìn tó àwọn tó ń wá láti òkè afá tó ń wá láti Ìkòròdú ẹ tètè jí sọ́nà láàárọ̀ ọ̀la ọ̀láyé ọjọ́ ìbápàdé àánú ni Oluwa ni òun máa bá àwọn àyàn mọ́ pàdé òun dẹ̀ máa tú ìdè lára wọn bẹ́ẹ̀ ni sà ṣẹkẹ́ṣẹkẹ̀ tó de àwọn ọmọ rẹ̀ mọ́ ìkóríta ikú tó fi ń pa ọ́ lẹ́kún tí ò fi ọlọ́kàn balẹ̀ ọláyẹ ni ọjọ́ tí a ó gé ṣẹkẹ́ṣẹkẹ̀ yẹ kúrò lára wọn àsopọ̀ tó so àwọn ọmọ rẹ mọ́ ibi tó jẹ́ wípé àfi kí wọ́n ṣàmà bà ẹ́ lẹ́nu jẹ́ ṣá àfi kí wọ́n máa dá gbèsè sí Ọlọ́run Oluwa lòun máa já ṣẹkẹ́ṣẹkẹ̀ yẹ àárọ̀ ọ̀la ni kíákíá la dẹ̀ fẹ́ gbàdúrà yẹ bí Oluwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ wà á láyọ̀ lórí ọmọ ọlá ni ọjọ́ ìbápàdé àánú Olódùmarè Oluwa wípé òun máa yọ làálàá kúrò nínú ayé ẹ òun máa fi àánú rọ́pò òun wá ibùjókòó ó dẹ̀ ti gbàdúrà dá wà lọ́la dá Ọlọ́run wò lọ́la ṣó mọ̀ wípé ó sọ fún wọn níwèé Málákì pé ẹ fi eléyìí dán mi wò bí èmi ò ní ṣí fèrè sí ọ̀run Oluwa wípé ẹni tí òróró yẹn bá kàn lórí òun máa ṣí ọ̀run àánú ọ̀run ìrànlọ́wọ́ ọ̀run ìgbédìde lórí ẹ̀ bóyá ọ̀nà ẹ jìnà tètè dé tó bá tètè jí sọ́nà tó múra wà bá mi lọ́la bẹ́ẹ̀ ni sà èmi ń bẹ Ọlọ́run lórí ọ̀rọ̀ ẹ èmi bí adániwáyé lórí ìlàkọjá ẹ mo bí Ọlọ́run lórí ọfà tó wà lára ẹyẹ kí àánú ó yọ nínú ayé rẹ àánú kó gbé ọfà yẹn jáde ọfà ìsàn tó ti gbàdúrà sí tí ò lọyẹ kí àánú kó yọ nínú ayé rẹ ọfà ìsàn tó wà láyé rẹ yẹ tó lò máa gé ẹ̀mí ẹ̀ kúrú àánú fàyọ lórí ayé rẹ ọfà tó wà lára ẹyẹ tí ò jẹ́ kó nífọ̀kànbalẹ̀ lórí ọmọ lórí iṣẹ́ lórí ìgbéyàwó àánú fàyọ lórí ayé ẹ tètè múra láàárọ̀ ọ̀la jájọ pàdé gbogbo ọ̀nà ó ní kó fi dé ọ̀dọ̀ mi bóyá ń bọ̀ láti Ìkẹjà ó ń bọ̀ láti Alágbàdo tàbí lọ́nà ìyànà pájà tàbí lọ́nà Sango gbogbo ohun tó fẹ́ ṣe ni wípé
ko wa ona de miran ijaye miran gangan to ti ma bole ko ba ti bole ni miran either lord the other side abi biwa sa wa ibi ti maruwa ti okada ba wa ko lo pe o nlo si Maroga power line church to wa legbe new touch hotel so be fun olokada yo go dodo mi o ba de je pe maruwa lo wo so fun oni maruwa pe maroga lo ti fe bole bẹ́ẹ̀ni sá bó bá ti bọ́ọ̀lẹ̀ ní maruga mami bó bá ti bọ́ọ̀lẹ̀ ní maruga sá láti bẹ̀yẹ ẹnu street náà ti máa gbé ẹ bọ́ọ̀lẹ̀ kàtọ́ street yẹ wà á máa wo àwọn container kan níwájú ẹ bẹ́ẹ̀ni sá bó bá ti débi container yẹ tó déwájú kọ̀mílà ẹ wọ ọwọ́ ọ̀tọ́ ẹ wà á máa wo power line pole kan wà á rí bánà lẹ́gbẹ̀ẹ́ ibi tó ń lọ gangan.

0: ti adolaye ki anu wa do fun o ma mu osan dani osan kan fun omo kan ati fun aye ara e wa mu dani a ni ko osan ye wa kan gowo ya lati be wa de mu nibe wa mu ni waju olodumare wa wa da iku ese bi ti ese nbe ni waju church nbe be ni won ni gba ese lo ma te mo le Adititi lo ma da si tawon eyan ti ma te mole be ni to ba je wi pe ni gbogbo eniyan gba ni ko si bo se nere pade alaanu wa ni pade alaanu wa ni pade olore dajo pade laaro la gbogbo en to je wi pe ona itele ayobo be ni ona alaja ona command ona be ye le ti fe gba wa e kan wa le de church tabi oluwaga tabi command e wo maruwa nbe pe e lo si miran e wa so fun oni maruwa pe e fe bole ni maroga ni bi te ti bole ye e kan cross ya other side e ma ri street kan street e ri ye e to lo si sale e ba ti de sale te ti wo ile tabi igi tabi container e duro nbe e wo owo to yin e ri power light pole kan e ti ma ri church nbe e ti ri awon moto to wa to park siwaju ibe ja do pade laaro la jesu wi pe ohun ni ona ati iye be ni sa olorun yo lana bayo fun anu yo dede si o lola ye oluwa ni pe ohun ma se isohun ife ohun si o lola to ma da iyo laarin eyan omo ye wa layo lori e be ni sa oluwa wi pe ki n ko gbogbo eniyan to ba je omo majemu ki n ko won pade oni bi ti ohun ti ba mi ni adehun gbogbo eyin omo baba adura wole so ojo keji ninu osu kejo titi di ojo karun a wa niwaju olorun lede gbogbo awon to wa ni oyo awon to wa ni osogbo awon to wa ni fe ati awon to ngbo wa ni ibadan gbogbo wa laujo pade ni ori oke ede ni on the second bẹ́ẹ̀ni on the third ni àwọn ará Èkó yóò dé gbogbo àwọn tó wà ní Ìbàdàn àwọn tó wà ní Òṣogbo àwọn tó wà ní Ìkírun àwọn tó wà ní Ìfẹ́ àti àwọn tí ó ń gbọ́ mi ní Òṣogbo gbogbo wa yóò pàdé ní on the second ní ìrọ̀lẹ́ ulẹ̀ yóò ti dé àwọn ará Èkó yóò dé ní on the third to on the five wo la fi jọ pàdé ní ẹ̀dẹ́ a kó lẹ́dẹ́ ní on the five a dé sẹ́kọ̀ọ́ ní on the six bẹ́ẹ̀ni orúkọ Jésù Olùbàlà ayé ẹ̀ máa ránú gbà ògo ọlọ́run yóò jọba lórí ayé rẹ ò ní wà bákan náà ìpín rẹ máa rí ìrànlọ́wọ́ ìwà ayé rẹ máa rí ìrànlọ́wọ́ olúwa yóò dìde sí ọ fi ọrẹ rẹ sínú àkáǹtì 6142083872 6142083872 Can be last time 6142083872 Ope Daniel Olufemi Komolafe o wa pe mi in badua fo o ba pe number koko ti o ba lo o pe number meji to ku to ba wa je po wa lori WhatsApp se hi si mi lori WhatsApp gbogbo nkan to ba je ko mo nipa irin wa ati ni ba se n badua ba je ko mo
1: 070 2970 070 1430 81 11 tàbí 080 286 12238
0: 080 2861 2238 God bless you.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

0: hallelujah
1: hallelujah
2: oruko olorun ba na mo fe kiyin bo bi te ti be wa lakoko yi e ka bo sori eto asese eto ta gbe kale fun igbedide itesiwaju ilo siwaju ati ibukun eto ta fi nigba gbogbo gba pe pelu olorun o gbogbo ni sise malaya lati so fun yin pe pelu mi ninu ile agbara lakoko yi na ni baba wa prophet dr ms fabi yi baba possibility oruko temi o ti yi pada oluwa seun baba fun mi oruko temi baba esu re fun
0: se over jesus christ only my care gbogbo en to gbo mi oni ji so fin
1: amen
0: bo tin jaye loni wonu ogo lo
1: amen
0: wonu erin lo
1: amen
0: gbogbo en te ni ayeye oni ji ayeye
1: amen
0: ti ju ma ko loro yin okan ya de bale
1: e
0: ni padanu e re ni pofo ma je ma de se
1: amen
0: ma je mu to duro ti lati gba so lorun ma
3: amen
0: okan ya bale
1: amen
0: jesus lo ara
2: amen o pro se mi ni de ti sojo saturday baba ki le o te ni fun alakoko
0: e ni na so
3: today we are talking
4: good music and
0: vibes.
3: Awesome
0: talking about the
1: song.
0: For those that
1: want
0: to be there, for
1: those
0: that want
1: to
0: be
1: there,
0: for those
1: that
0: want to be
1: there,
0: for those that want to be there, for those that want to be there, for those that want to be there, for those that want to be there, for those bi mo ti wi loruko baba tomo tebi mimo o ma ri be
1: amen
0: Jesus name
1: amen
0: loruko mi ni doctor prophet doctor ms fabila celestial church Christ Oyikimo Ade Cathedral
3: baba
0: possibility jp eni lati ran wa leti ti ikore wa
3: just to remind us of our harvest
0: ti am abe ni monday
3: that we are going to start next week
0: gbadu ani fe kun pade
1: amen
0: gbogbo en ti e ti dodo wa
3: for you that have not been to us before
0: ati wari
3: and for that have been with us before
0: gbogbo ile ke fun support
3: ajo so you have to support
0: lati bulletin n bo
3: wherever you coming from
0: fi akoko yi mo ori ijo
3: ago mefa
0: irole monday
3: by 6 p.m. on monday
0: ni ago marun ni aikajo wa lago marun
3: in the church premises
0: ni ale ni ago mewa isoro ni
3: bodi by 10 p.m. we have the video for the site there
0: ni 27 ni tuesday
3: on tuesday
0: on the 28th isojiwa ni role ni aika ijo wa ni ashale awon odo ni gbogbo aika ijo wa
3: number
0: pelu gbogbo awon entertain awon to ma fi entertain
3: wa
0: pelu oro olorun ati adura
3: with the word of god
0: ni ojo
3: we say 29
0: wakati meje pelu wo
3: ni 7 prophets
0: eh ta se pari yen la ma wo soji ni role
3: na
0: o ko ni be ni ori ijo wa ni
3: command
0: leyin first no command ni o
3: number 7
0: Oyikimole street ni Ikola Road
3: along Ikola
0: number 7 Oyikimole
3: off
0: Ikola Road number 7 Oyikimole
3: precisely
0: yo dara fun wa ni ojo
3: Thursday
0: to je 30
3: that is the 30th of July
0: asale awon woli
3: that is the
0: lago mewa aro
3: we commend by 10
0: wa shona lofe
3: that is going to
0: cancel shona lofe gbogbo to ba ri si eno ma se fun e lofe
3: whatever they say we
0: ni asale moju
3: that is the
0: truth won ma se lecture fun agbadun prayer
3: lectures with prayer
0: ni ojo Thursday
3: on Thursday
0: ojo Friday
3: on Friday
0: on the 31st
3: that is 31st
0: asale opo
3: that is the night of
0: ni ale yan asale opo ibukun ni mo reti wo na ijo orin ilu
3: we have a lot of things to do that day
0: awe ti mo fi osu meta se
3: everything that our father has done for the 90 days fasting we are going to receive
0: on le Sunday to koja ni mo se dupe ta pari awe
3: we have a thanksgiving last week
0: but ko mimi lara
3: but I'm not used to it
0: properly mo gba we ti ba gba wara mo gba we lati lo je mi ni agbara lati gbadura fe yan ko gba ni so gbogbo on ta gbadura si ojo yen la mari
3: we are going to receive
0: on Friday
3: I'm expecting
0: ni ojo Saturday
3: on Saturday
0: on the 1st
3: on the 1st
0: ayewo ofe pe lawon doctor lati general hospital
3: we have a lot of doctors
0: mo reti wo na
3: we are expecting
0: papa de jesus
3: come and meet with jesus
0: amen
3: o ni wale
0: o olorun ma fun ni ibukun
3: ikore
0: o de ma fun ni oye
3: ati nemi duro
1: amen
0: mo be ni
3: ojo yen
0: ni ojo Sunday on the 2nd august ni
3: dupe
0: awon to ma wa na program yen
3: woli samuju
0: baba ori oke ogo ni o ma wa nbe woli samuju ma wa nbe bakan na kesliki olori emi doctor ajidara o ma wa nbe segun ajidara bakan na evangelist esther igbekele o ma wa nbe tiwa lola shitu o ma wa nbe dugbe abase dugbe ma wa taiwo joju ma wa nbe pelu kulubele ma wa nbe princess adimula ma wa nbe jordan o ma wa nbe pẹlu abesega o ma wa nbe join wa nu program ibi
3: join us
0: pọlọpọlọpọ ranṣẹ ọlọrun
3: in the program
0: awọn soji ati program
3: in our revival and all the
0: radio ẹni kú sọ́nà bí efi.
1: Ami.
0: Mo retí láwọn prógrámù
3: yìí. I'm expecting all the
0: Ọlọ́run
3: programs.
0: Ọlọ́run dẹ̀ retí. Ẹ má gbẹ̀mú kórè o.
2: Ami.
0: Àánú àdẹ̀ diwa mú.
2: Ami Jésù.
0: Mo ń bẹ̀ yín.
3: I'm begging you.
0: Tá a bá wo prógrámù tá a ṣe lórí ẹdí
3: òyìn. Kì í ṣe ọdún méjì báyìí láti wà ń bí.
0: Gbogbo àṣẹ wá wà ń bí àárín
3: support tó. As for
0: all year,
3: we're expecting
0: your
3: support.
0: Má pe account number fún
3: yín nísìnyí.
0: Ecobank 30 12 15 68 43 Ecobank 30 12 15 68 43 Fabi Michael Osoji 30 12 15 68 43 Fabi Michael Osoji Ecobank Fidelity Bank 411 01 89 25 2 411 01 89 25 2 Fidelity Bank ẹ join wa.
3: Join us.
0: Àwọn àkóso tẹ fún wa tó kéré jù.
3: Not to go to
0: the
3: last one as I do any write your name.
0: Transaction yẹn.
3: On the transaction book I will pray with you.
0: Àdúrà yẹn àdẹ́gbà.
2: Amen.
0: Iṣẹ́ yóò ní dòkú.
3: Amen.
0: À ń retí yín.
3: We are expecting
0: you
3: for the harvest.
0: Program kórè wa bẹ́ẹ̀ lọ́dún 27.
3: The program starts
0: on the 2nd.
3: 7.
0: August yóò dára fún yín.
2: Amen.
0: Ẹnì kú sọ́nà bí
3: èkó. Amen.
0: Lónìí a sọ lórí fúrúgbìn kí o sì kú.
3: We are talking about the
0: second
3: and the harvest.
0: Corinthians 9:6-8.
4: Ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá furugbin kékeré
0: ẹni tó bá furugbin kékeré
4: ni yóò kà
0: ó máa ká kékeré
4: ni tí ó bá sì furugbin púpọ̀
0: ẹni tó bá furugbin tó pọ̀
4: púpọ̀ ni yóò kà
0: ó máa ká èyí tó pọ̀
4: kí olúkúlùkù ènìyàn
0: ìyẹn ni kí olúkálùkù ṣe gẹ́gẹ́ bí ọmọnù láti inú ọkàn rẹ̀ wọ́n á máa ṣàparawé
3: láti ṣe fún ọlọ́run
0: láti ṣe fún ìlú ọlọ́run
3: tó
0: bá ti ń ṣàfarawé
3: kò sí èrè bẹ́ẹ̀
0: yẹn bí lọ́pọ̀ tọ́tún bá jẹ kó sì máa mọ̀
3: ọmọ
0: yìí kọ́ la máa ń ṣe nígbà kí n sọ
3: fún yàn
0: fún yàn ló ń jẹ́ oríṣiríṣi àkínsọ every december la máa ń ṣe rẹ̀ máa ń ṣe lẹ́ẹ̀mẹ́ta méjì náà lọ́dún
3: ní
0: àwọn ìjọ wa
3: in our all parishes
0: shall be well
3: with us
4: ẹ̀yin ohunkóhun tí ọlọ́run ṣe yóò wà
0: oníwàásù orí kẹta ẹsẹ̀ kẹrìnlá èmi mọ̀ pé
4: ohunkóhun tí ọlọ́run ṣe
0: Ecclesiastes 3:14 èmi mọ̀ pé ohunkóhun tí ọlọ́run ṣe
4: yóò
0: wà láéláé a lè mú kó nú ẹ a lè fi kún a lè
3: yọ kúrò
0: so ọlọ́run aláṣẹ pé ni
3: God is God of perfection
0: ìyẹn ni Job 34:11 ó ní nítorí ẹ̀sán iṣẹ́ ènìyàn ni a ó san fún òun ni pé kò sí ohun tó ṣe tó
3: nígbà there is nothing you do that is in vain
0: nítorí ẹ̀sán iṣẹ́ ènìyàn ni a ó san fún
4: yóò sì mú kí olúkúlùkù
0: rí
4: gẹ́gẹ́ bí ipa ọ̀nà rẹ̀
0: ìyẹn pé gbogbo ohun tó ṣe lè rí
3: wà fún
0: ọlọ́run adẹ́kùn wa lérè
2: amen
0: ìyẹn Genesis 28 ó sọ nípa
3: Jacob
0: nígbà tí ó sá fún Esau ẹ̀gbọ́n ẹ̀ nínú ilé
3: tó ń lọ lójú ọ̀nà
4: Jacob sì jẹjẹ wípé
0: níbi tó sùn sí yẹn ó fi òkúta rọ rí ó rí pàwọn angẹ́lì
3: bíbẹ̀ ṣe rọ rí
0: ó dẹ̀ mú òróró tó wà lówó rẹ̀ dá sí ó fi dámájẹ̀bù fún ọlọ́run gbogbo ẹni tí ó bá ti ju tọwọ́ ẹ̀ sílẹ̀
3: kò ní ìgbà
0: ẹnìkan gba kọ́ńtàtì sọ fún
3: mi
0: ó lẹ́ni tó bá ń gba iṣẹ́ yẹn sọ pé 1,000,000
3: máa gbà
0: òun ṣiṣẹ́ yẹn ó ní ẹjọ́ first payment mọ́kọ́ gba mí nílé fún mi lọ́wọ́ yìí ó ní òun ṣiṣẹ́ yẹn ó nígbà tí òun gba balance ẹ̀mí èṣù yẹn bá lóun kó máa fún ní kankan
3: òun
0: gbé owó ìtòbí 1,000,000 tán èlò ló ń gbọ́n rí ó ní òun fa yóò fún ó ní òun rò pọ̀ ní fún mi ni ó ní ẹni yẹn ló sọ òun dèèyàn lé gbogbo ẹni tó bá ti diwọ́ jù
3: wọn
0: bíbẹ̀ sọ pé ẹni tó bá há wọ́
3: kì í rí
0: ẹni tó bá fọ́n ká máa
3: rí
0: sónà kan ìṣòro la máa mú
3: sanra
0: Jacob bùrú sílẹ̀
3: ó wá
0: dá máa jẹun tí ń bá mọ̀ràn ní àjò yìí
3: pọ̀
0: tí mo lọ láyọ̀
4: tí ó sì pa mí mọ́ nínú ọ̀nà
0: tó pa mí mọ́ tí mo jèrè lọ́rùn tí mi ń lucodate
4: tí ó sì fún mi ní ohun jíjẹ
0: tó fún mi ní jíjẹ àti mímú àtàṣọ bóra
4: tí mo ti padà sílé bàbá
0: mi tí mo padà sílé bàbá mi ní ayọ̀ àti àlàáfíà
4: ìyẹn olúwa ni yóò máa
0: jẹ́ ọlọ́run ó ní màá tún padà gbọ́ arúgbó lẹ́yìn yẹn gbàdó dán lábánì tán jẹ ó fi ohun ọ̀sìn tán jẹ ó fi ọmọbìnrin kìíní kejì tán jẹ ṣùgbọ́n ọlọ́run gba ètò ẹ̀ fún lọ́dọ̀ lábánì ó padà síbẹ̀ ṣe ń bọ̀ lẹ́yìn yẹn láńgẹ́lì súre fún ó ní àpẹ ní Jacob Israel
3: àmàpẹ́
0: mo dẹ̀ gbàdúrà fún òní padà ìyẹn ló ní wàásù orí kọkànlá ẹsẹ̀ kẹrin sí kẹfà
4: fọ́ọ̀jẹ̀rẹ́sì ojú
0: mi
4: òórì
0: ní ẹ̀yìn ọjọ́ tó pọ̀
4: fi ìpín fún méje
0: ìpín fún méje mẹ́jọ pẹ̀lú
4: torí tí ìwọ kò mọ ibi tí yóò wà láyé
0: o mọbi tómi máa gbé
4: ìyàwó sọ́mà bá kún fún òjò won a tu da si aye
0: won a tu omi ada ke awon so won a di omi morun o no ma ni problem to mi ba ti koju orun ada sile a tun fa mi so won a tun da sile o pray for ni sha sha ya mo je nbe jo support program moderate ela on program for 27 the program is
3: by 27 are going to start
0: Monday to Monday 27 program yet to bear ebi kibi to ba wa
3: isoji yen wa
0: ni aika jo pele pele awon ikuli lanla la jo ma se soji ba kan na pele awon olorin lanla
3: jo yin wa
0: to o ku se pele lulu alabukun ni fa awon to gbe
3: pele
0: 27 28 29 30 34 on the second ni dupe on the first ni ayewo ofe pele awon doctor je hospital pelu ogun
3: with her medicine
0: ni on the 31st
3: ni
0: asale orin ilu
3: ijo of Christmas
0: ni 31st pelu awon olorin won yen ma wa nbe ti fonran
3: na so pe
0: ti wa lola shitu ajidara pelu kesleki ati tin se Esther Igbekele ati dugbe ati kulobele ati bebe lo
3: asora
0: so wa nbe pelu ti wa lola shitu e join wa now
3: join us
0: asale odo ni on the 28th
3: Asale
0: isoji ni role ale ni asale won
3: amun
0: ibode asale won 27 yen
3: ni to ni
0: bode irole ni ti se isoji
3: yore
0: da fun yan adi iyen ni we mark 424 osuwon to ba fi won ni a fi won fun e job 41:11 ta lo ko chaju se fun mi temi o se fun pada iyen mo fi pe account number yen fun ile kan so
3: ko ti
0: ma de pe ero ba ni soro fun yin
3: and I'm going to call
0: you e le pe mi si 091 26 26 28 28 82 82 16 ẹ pẹ ẹ níbẹ̀ yẹn WhatsApp ni yẹn pẹ̀lú
2: ẹ bába bá sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́nrán tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ
0: ẹ̀rọ kejì òun ni
2: 080 080 50 50 27 27 56 56 21 21
0: ẹ̀rọ ìkẹta
2: 070 070 69 69 94 94 99 92 92
0: pe mi ki n gbadura fun ọna ọrẹ adela ilẹkun aṣi
2: òun
0: ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 38 12 15 15 58 68 43 banki keji ta le fowo to je church account o ma gbe orukọ church jade talakọkọ yẹn ni Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oyiki Mole Ayo Parish òun ni 411 411 01 01 89 89 25 25 2 2 kò sí ohun tó ṣe tó gbé o nítorí jo 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba pẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo miyẹn mo fi nídìí ọpẹ yín ọrẹ yín ìdámẹwàá yín ẹfẹràn pàdé ìlọwọ yóò dára fún yín ọkàn yín adẹ palẹ
3: àwọn
0: ẹrọ níbàdí sọrọ mo ti pè fún yín
3: yẹn mo
0: tó dẹkùn níkẹ fún wọn support
3: ẹ
0: pé nọmba yìí tó bá yé
3: yín
0: ṣùgbọn ní ọlá sunday níwájú gbòòrò ni a tan church wa mẹba àjọsìn aago mẹwàá ní service ní àjínde central ní ewúpẹ ní singa ẹjọ ìwà níbẹ ní kò lẹgbẹ tẹkníkà ní ẹgbẹ tẹkníkà gangan oyiki malek ẹjọ́ ìwà níbẹ̀ ní olú ìjọ wa ní kọ̀má abẹ́ ṣe kórè ẹjọ́ ìwà ní sunday online ẹ darapọ̀ mọ́ wa a ní aṣọ ta bẹ́ lò fún ìkórè ta mú ẹ darapọ̀ mọ́ wa ẹ bá wa jọ́sìn
3: yóò dára fún yín
0: ní ẹ̀yìn kọ̀mánì yẹn ni number 7 ìkímọ̀lẹ̀ street ẹ̀yìn tẹ́wà ní èkó tẹ́wà logun state ẹjọ́ ìwà god bless everybody gbogbo ẹni tó gbé ètò yìí ẹ ti ní ògùn
2: wọn
0: nù ẹ ní kóhù ìnira tẹ ní kó dìrọ̀rùn
2: àárín
0: jésù
5: lọ́wọ́. ìgbọ̀n ọdún ìkórè àgbà tí sísìsì ni òkìkí ìmọ̀lẹ̀ ayọ̀ ọlọ́run tó fẹ́ wò lè ms bàbí yóò sílẹ̀ fún ìbùkún fún gbogbo ènìyàn.
6: Multiple blessings like ori ori agba ti CCC of Ibadan Ayo Cathedral Credit Card of Heaven ori ogbo ibukun la ori ti oru fun ọpẹ Dr. MS Abi Jebi Baba possibility iwo na da ko wa ja la ba pe ma sile ko ibukun ti o lo ni won fa ninu isoji lojo Monday 27th July pelu side men and women teach la go mo kala ojo Tuesday isoji pelu show ru awon odo ojo Wednesday 7 hours to grass la go mesko uro pelu isoji ni role ayaju awon woli ni lojo Thursday asale yin lojo Friday 31st July ojo Sunday ayewo le Selago Media Harvest Celebration Lojo Sunday 2nd August Baby Jalabon Timalu Ni Adebayo Sam Authority Pelu
7: From Lagos, this is
8: Jordan. 105.5 FM.
9: This is Jordan 105.5.
10: Station with the voice for

0: ẹ̀dá lè sá.
1: Ogbó bí ó pààrọ̀ ogó ẹ lọ. Ogbó padà wá. Ó jẹ́ dìde láàrọ̀. Ẹnẹ sábàyà. Ọ̀gá. O ti ń gbọ́n porí òkè ogó pẹ́.
0: O
1: máa ṣírí tó jinlẹ̀
0: mẹ́.
1: Wòlíì Ọlọ́run ni mí.
0: Ọlọ́run
1: dẹ̀ fún mi ní ìmọ̀ àti òye. Nínú Kristi. Matthew 11:28. Olúwa rán mi sí ọ
0: direct.
1: Pé máa bọ̀ lọ́dọ̀
0: mi.
1: Ẹyin tó ń ṣiṣẹ́. Táàdì ẹrù
0: tó wọ́n lọ.
1: Bí ògo bá sí. Iṣẹ́ la rí àròwọ̀.
0: O
1: máa wà hard working.
0: You will be so hard working.
1: With empty pockets. And le duzaya. Hard working. With nothing to show. Hard working. Without being shiny. Hard working. Without gathering anything. Àwọn èèyàn mọ̀ ṣe nǹkan ńlá. Ìwọ ó dẹ̀ wá wà
0: bẹ́ẹ̀.
1: Wo iye ọdún tó ti dé
0: yìí.
1: Mi mọ state tó wà.
0: O
1: gbọ́dọ̀ mí sì níṣẹ́. Ẹ lọ ra data sí fóònù
0: mi.
1: Connect online. Bí o bá sí Lagos State. Tàbí àwọn state
0: yìí.
1: Branches wà wà.
0: Ẹyin
1: tẹ́ wà lókè òkun. Ogo náà fi ń gbẹ̀lú èbó. Kì í ṣe hard working. People are making it. Without too much struggle. Wọ́n máa mọ̀ gbé ọwọ́ bẹ́ẹ̀. Manasseh. Ephraimu.
0: Wọ́n
1: tẹ̀ cross
0: ọwọ́.
1: Ó lọ ní ọgà.
0: Ṣùgbọ́n
1: àbúrò ẹ̀.
0: La
1: gbogbo. Ẹ pariwo. Ẹ bá ń gbogbo
0: mi.
1: Ẹ̀yin wo ló ń yá ògo mi
0: lò.
1: Ẹ̀yin wo ló ń yá ògo ọmọ mi lò. Ẹ bá ń gbé. Olúwa ló wí bẹ́ẹ̀. Mo gbọ́ ní yá ògo mi lò. Mo gbà padà. Mo gbọ́ ògo mi padà. Mo gbọ́ ògo mi padà. Màmá sátáyà gàdábáyà mo ṣàdàdà. Màá ṣe tẹ́lẹ̀kẹ́lú adádádádá. Ọ̀gá ìjẹ́ ló mọ̀. Ọ̀pọ̀ ló ń gbé oríkiri lónìí. Tí o mọ̀ pé nǹkan kan ti ń bẹ nú ẹ̀.
0: Tó
1: ń pè ní àsìkí àti àyànmọ́. Wọ́n ti transfer ẹ̀. Somebody else is using.
0: Ẹlòmíì wá ń lò lọ́wọ́.
1: Ẹ wá máa kẹ́ ẹ̀yìn ogun ọ̀rẹ́ máa lọ bẹ̀.
0: Ibi
1: ẹgbàá nǹkan mi lọ sí
0: mi o.
1: Ẹ lọ bá gbà wá.
0: Ohun
1: tó jẹ́ tèmi. Ilẹ̀ fẹ́ gba ẹ̀mí Jésù. Dapada lọ́jọ́ kẹta. Wọ́n á gbọ́dọ̀ gba ẹ̀tọ́ rẹ
0: gbẹ.
1: God is a restorer. He must restore you. Ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ jáde lọ. Ibi ọgbẹ́ ayé mi wọ̀. Ẹgbà jáde. Ibi ọgbẹ́ ògo mi wọ̀. Ẹgbà jáde. Mo fẹ́ pàṣẹ sí omi
0: yẹn.
1: A gbàdúrà kan ilé
0: mẹ́ta.
1: Orí burúkú táyé fi dípò oríire nínú ayé mi. Jáde koríire wọlé. Ogun tí wọ́n fi dípò
0: bo.
1: Jáde o. Ní Act chapter
0: 3.
1: Wọ́n fi arọ.
0: The youth lameness.
1: Dípò ìsáré.
0: To replace that man.
1: Nínú ayé ọmọkùnrin.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Ní kété tí arọ jáde.
0: What has not lameness left?
1: Kí ló ṣe?
0: What happened?
1: Ó rìn.
0: He walked.
1: Ó sáré.
0: He ran.
1: Ó fò.
0: He jumped.
1: Ó wọ tẹ́ḿpìlì.
0: He entered the temple.
1: Ìwọ náà lè dìde.
0: You too can believe that.
1: Tí ẹ̀mí lẹ́lẹ̀ bá jáde.
0: It's a bit of God level.
1: Ohun tí ayé fi dípò gbọ́.
0: Jáde.
1: Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí. Gbogbo ọmọ ẹ̀mí